0: Ìyá mi wọn, mi ò rè kí wọ́n lè wá lélẹ̀. Mama Juliana Aluko láti.
1: Mama Juliana, bóyá ẹ̀sìn wà nù pàdé Aluko. Bẹ́ ẹ bá wá, ẹ mọ bọ̀ ń ta, bẹ́ ẹ bá wá, ẹ mọ wò wálé.
0: Nọ́ba ni, wẹ́n ìyá yóò bì kan bẹ́ẹ̀.
1: Èdè wọn sọ yẹ ẹ̀sọ́ bí wọ́n
0: ṣe sọ. Wọ́n ní, mo mọ ẹyin yóò bì kan, pé kí mi rì já lọ. Mba ni kí mi já lọ, pé kí n jẹ́ ká wa máa lọ ibi tán.
1: Bàbá mi náà gbédè mi, mi gbédè.
0: Mo ní ìbò níbẹ̀. Wọ́n ní lọ́nà Ìbàdàn, wọ́n ní Jesus ti mi mọ̀ ibi tó ń jẹ́ bẹ̀. Mo ní kí náà tún ṣe ń bẹ̀.
1: Ó sàmì tún ni.
0: Ibà tẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì gan, bàbá mi tiẹ̀ fẹ́ gbọ́ mọ̀.
1: Àṣàlàlà.
0: Mo ní kí náà ṣe ń bẹ̀. Ṣọ́ọ̀ṣì wo ni mi ò ti lọ. Mo ní kí náà ṣe ń bẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ kan ní last year. Kò sí ọkọ. Kò sálábàárò. Èyí bàbá rí gbé agbè wálẹ̀ yìí, tàbí wá tún gbé wá, a tún gbé mi jùlẹ̀ náà ni. Mo wá ní agency ẹ̀kọ́jú mọ́ business ni, but business ọ̀gán náà tún wá ní problem. Mo tún ṣe òṣèlú gan mi, òréré ń bẹ̀. So mo wá rí pé ogun wà. Lóòótọ́ mo ti ń lọ sí church, local church. Ṣùgbọ́n mo mọ̀ nínú ọkàn mi pé mo ní the anointing tó ju ti local environment tí mo.
1: Ntẹ́lómi ọmọ nìyẹn. Pé tá a bá ní wá sí Jesus City kó o lè borí territorial force ni. Ẹnìkan lè wò ní jẹ́bẹ̀ àwọn agbára agbègbè. Ibi ìlò ti ń dojú kọ wọ́n báyìí. Rí pé pí ti mu wá bì nísìn, à ń borí àwọn agbára agbègbè ni. O lè má yí. And ọ̀pọ̀ yín lẹ ti bọ́ láì mọ̀.
0: Amen.
2: Báwo àwọn ẹ̀mí kan ń bẹ tó jẹ́ pò lè kọ́ńkà náà lé. Ìní tán jẹ. Wọ́n jẹ́ kẹ́nìkan kó gbé ọmọ ra wọn tí wọ́n ní kí lọ́n wá ká. Ìrọ̀ wọn pa àwọn gan ni territorial force. Àwọn lẹ̀mí burúkú tí èsùn kó sínú láti mọ̀jẹ̀kọ́ lọ fún ìtúsílẹ̀. Bíbélì ní lórí òkè sí òní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà. Ara ní Jacob yóò gba ìní tiwọn. So láwọn ọ̀mẹ́wu ilẹ̀ ìtẹ̀dó, ewu tí wọ́n fi tẹlẹ̀ yẹn dó, ní tí wọ́n jẹ́ kí wọ́n tó kọ́ ilé yẹn, ẹ̀yin alájẹbí wà.
0: So bí mo ṣe ayọ̀ gba ẹ̀yin grandma mi sọ fún wọn mọ́, màá wá síbẹ̀.
1: Ẹ̀ ń wá. Ẹ wá fúnra yín.
0: Mo wá fún ara mi. Mo débi ní àárọ̀ 6 a.m. Mo jókòó. Lẹ bá pè pé kán tó parí service pé àwọn tó ń wojú olúwa.
1: Wá fún ọmọ.
0: Tán bá pe àwọn tó ń wojú olúwa máa bọ́ta. Tán bá pe àwọn tó lóyún máa bọ́ta.
1: Ẹ ń jáde fún méjèèjì.
0: Ìjọ yẹn bá ní ká dọ̀bálẹ̀.
1: Mo ní ẹ dọ̀bálẹ̀ ń bí.
0: Mo bá dọ̀bálẹ̀ sí kan. Gbẹ̀yìn àwọn yan ti ṣáájú mi, mo dọ̀bálẹ̀ lé obìnrin kan lórí síbẹ̀. A bá lọ. Bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn. Òun ni òun kọ́. Òun ni òun kọ́. Ṣé mo pé dádì kò kú sọ́nà nílé ọmọ gẹ́gẹ́ bí.
1: Wọ́n ti wí tẹ́lẹ̀ ládọ́dọ̀ àwọn èbó.
0: Báwo pé tí máa ti wá sí program, tẹ bá ti pè wá síta, ẹ bá ti ní ọ̀rẹ́ 5,000, máa wá jáde, máa bọ́ta, máa ń bọ̀. Olùwà gbogbo nǹkan ni ìyá ló ń jẹ mí, ṣùgbọ́n ìjọ tiẹ̀ sì kọ́kọ́ fún mi lọ́mọ náà.
1: Fún mi lọ́mọ náà.
0: Fún mi lọ́mọ. Ìyá jẹ ayé mi fún mi lọ́mọ. Olúwa sọ fún mi. O ní your age, I don't respect it. It's not my problem.
1: Ay! Pé ọmọ ọdún rí òsín tọ́kàn mi. Tora wọn sọ fún ọlọ́run ọmọ ti dàgbà. Ọlọ́run ní kí lọ́kàn mi pẹ̀lú ọjọ́ orí ẹ̀. Àtọjọ́ orí àti wọta lọ dá o. Màmá mọ̀ sun ẹkún kankan o. Mi ò fẹ́ mọ iye ọmọ ọdún orí rẹ. Kò kàn mí.
0: Báàmí tá bá ti ní ijó tá máa jó. Nígbà tí nǹkan ta fẹ́ yẹn. Tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti tẹ̀ wá lọ́wọ́.
1: Ẹ mà ní ẹ jíjó tẹ́ jòjó ọlọ́mọ ẹ jíjó gbéyàwó.
0: Gbogbo àwọn tó bá wà nítòsí mi rogo tó hàn bá lè jó. Torí mo máa ma.
1: Ẹ mọ dalẹ̀ rú ni.
0: Má máa ju dín ni. Má máa jó ni. Má máa jó ni. Torí mo gbàgbọ́ wípé if it no happen for here, may I just go die.
1: Àwọn owó lẹni tí ó rí ìyanu ẹ̀ka wọlé àwọn tí ọ̀rọ̀ ayé wọn ká la. Màmá yìí ní àwọn ti sátán pé tí ọba ìṣẹ̀lẹ̀ ń bí mọ̀ ń lọ kú ni. Tóyìnbó ló tún ti wá fẹ́ ṣẹlẹ̀ bí ìmọ̀bọ́ yóò lè ṣe àmì bí ikúkú bí yíyẹ ìyanu ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ̀. Sit down.
0: Bí mo ṣe wá ṣe títí nìyẹn. I couldn't tell anybody. Bí ọlọ́run ṣe wá bá mi ṣe.
1: Oyún dúró.
0: Bí mi dájì tó wá di ọmọ wù mí.
1: Ó dọ̀mọ́ wù mí. Ṣé wọ́n bùn yín lọ́mọ yín ni? Àbẹ̀ lóyún rẹ̀ ni.
0: Àlóyún ẹ̀ ni.
1: Ẹ lóyún ẹ̀. Ẹ sì bí nǹkan.
0: Àlóyún ẹ̀ àjẹ́ bí bàbá mi.
3: I will never be a great
2: person. Nǹkan kan ló tún gbọ́ yẹn. Ọjọ́ tí ẹ̀dá bá ti rọra ẹ̀ pin, ojo n lo ti pari eyin wo le gbagbo pe bebe si tun lo bebe tun ku e ja lo Jesus City gbogbo eyin te wa ni Sona Church lo Sona Church be ba ti pari e ma bo ni Jesus City mo si ti so fun yin pe ipade yi nkan meta ni emi awon woli ni fun yin e ti e wa den ipe yi wo wa den wo ko won ti Jesus onise iyanu le se njo je mo pe Jesus ni inu e ni gbogbo iyanu pin si e wo n to se fun ya inisi ayo ni gba mi nbo ba tun dola ma tun tesi waju bo olohun o si se agbara a fi oro dan kan le ise itusile ati iwosan yo faran agbara olohun yo ti se itusile fun opolopo eyan loni gbogbo eyin te ba nbo wa join mi ni Jesus City 12 la pade e mo gbagbe pe penapu ati eyin meji meji la fe fi break loni a pade Jesus City 12 leyin to ba ti di 2 woli odekun yo gbowole awon to ba se gbowole lati iwo rodi ni e ti wo moto to nlo si kire elebe so kale ni iyana ko Jesus City le deyen ago melo gbogbole ni agbara eni to laye atorun ago mejo ni sin Jesus City ni ola last day bo laaro yi 12 mo lori Facebook oya e ja lo su Facebook odekun le Epaphras YouTube Facebook TikTok ni agbara eni to ni aye ati orun eyin wo le fe son re majemu yin loni abo ni ore akanse abo jeje kan ore majemu otan lola leyin oni atola mi osoro re majemu mo oni ku awon ayan fe mi joje won fi ebo ba mi da majemu ore majemu bere lati 2000 5000 10000 bi olohun ba si fun oni capacity so o ti san to mo re bayi account number church ni bi mo se nlo 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank biyan ba wole elo 19 66 36 38 73 19 66 36 38 73 Access Bank niye Comfort Life Mission International na lo na egbo mi o eyin omo Olorun ti won bi loni e wa kunle kin gbadua eyin omo Olorun ti won bi loni e kunle eyin te mark wedding anniversary yin e wa kunle mo gbe owo mi soke oro bi ope oni tan ninu irajo re ki ogo yin ko ma gbe yin lo si ibi giga in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 08 0 88 71 65 66 e send the message ire atanu ko bayin God bless
4: alaka lo lagbada moriwo lo logo mo

0: bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, má

0: ilé ìtàwé ńlá kan bẹ̀ ńlẹ̀ yìí o the booksellers limited ló ń jẹ́ gbogbo òwe tí kálukú nílò láti fele jẹ́ ló sumedele ẹ̀kọ́ gíga varsity títí dọjọ́ alẹ́ bẹ̀rẹ̀ ló wà nílé ìtàwé the booksellers limited bẹ́ẹ̀ la ṣojú ilé ìtàwé ńlá ńlẹ̀ yìí àti lókè òkun nígbàkúùgbà pàápàá níbẹ̀rẹ̀ sáà ilé ìwé tuntun ní kẹ́ẹ̀kan sí wa ní the booksellers limited number 52 Maxine Road Jericho Ibadan telephone 08033229113 tàbí kẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ayélujára www.booksellers.ng.
1: The Booksellers Limited, ilé ìtàwé àyànfẹ́
2: fún gbogbo dúkàdúkà.
3: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
9: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé.

0: lọṣun ti o ba ti wa se be ni egiti ese na da lọṣun yen o seri ni ni bibeli ta ba so pe ireṣọ lo buro ta soro pelu iro le pasa gbadi fa ya ma de se nkan ko ni se won o tori n ta la ba ni en to ba ruju to aye a de se a se nkan ti en to mo wo samuel ati o saul now a de ri jonathan pelu davidi ni nkan ma so pe ma de mu lale ni ko ni mu ma je mu tutun john o gbe na wojo be roju gbogbo wọn ṣàṣẹ ń da àwọn wòlíì àpè wọn padà wọn akọ rẹ ìsìn wọn tó tó àlùfáà bá ń tẹyàn ìránṣẹ lọ bá dá sí bí ìlú òṣè dá wọn àdéṣẹ àwọn ara iṣẹ ìránṣẹ tó ń bá ni
1: àkọọlẹ
0: tí mo wà bẹẹ àwọn adẹdẹ ti sọgbọ sí bàbá yẹn fún mi alájàgbà bàbá gba.
1: ẹṣeun adúpẹ́ àsìkò ni o
2: fún wa
1: ní kinní bẹ́ẹ̀.
2: ẹ káàárọ̀ o.
1: yẹ sà orúkọ yóò àti ibi tẹ ti pè wá.
2: Orúkọ mi ni Ìdòwú Olúyọ̀lé ni mo ti ń pè yín.
1: À ń gbọ́ yín sà.
2: Nǹkan tí mo fẹ́ sọ ni ẹni tó jẹ́ analyst yín bẹ̀ yẹn. Mo fẹ́ commend ẹ gan ni. Mo ti listen sí program yìí láti bẹ̀rẹ̀ sí òpin àti títí dìsìn. Ibi tó yẹ kó bújọba àbí tó yẹ kó sọ̀kan fúnjọba ó ń sọ. Ibi tó yẹ kí ó kú ká tó sí náà pé explanation to make with the point Monta lati make ni pe he is very very balanced in his analysis and you are an analyst by yo ye ke je ko ma wa sori awon programs yin. Thank you so
1: much. Eseun adupe la toluyole elo e karo
3: that gives credence to his credibility.
1: Yes ma.
4: Mr. Lambo Mokin
3: baby
4: Mokin yo mo ti baba wa to wa nbe yin na ọpọlọ yín ò ní dàrú lórúkọ jésù 32fm ò ní jóná ìyá elizabeth ni látọjọ ọrọ lórí ìtọsùn yẹn náà ni mo fẹ sọ ẹbẹ là ń bẹ wọn kan jọ tó jẹ kí ìpínlẹ ọsùn kó gba torí ìpínlẹ tèmi ni tájọ kó gba àlàáfíà o kan jọ torí ọlọrun torí òṣèlú gbogbo pa kó òògùn lẹsẹ tí wọn tún gbé kalẹ níbẹ yìí ẹrù ń bolúkúlùkù o. Kí ni àbùrọ̀ gbẹ́sẹ̀lé òṣùwọ̀n ìjọba? Ìbàdàn ló lágbára ayé kó rọra ṣe ilẹ̀ gbígbẹ́ yọ. Kí ló dé gbọ́dọ̀? Aṣọ́ṣèlú náà la wá ń ṣe báyìí. Ayé àfọ́bà fi torí ọlọ́run ẹ̀bẹ̀ lásán bẹ̀ wọ́n fẹ́jẹ́ kálàfíà òjọba.
3: Bẹ́ẹ̀ ni mo bẹ̀ yín o, ìdọ̀bà lẹ́mí rè o, ẹ̀jẹ̀ ń fẹ́ bí n pé mi. Sílẹ̀ bàbá ẹ̀ tátàdélẹ̀ ibì tàntàntàn ibì.
1: Ẹlẹ́wọ̀n ẹ káàárọ̀.
3: Lọ sí ibi kan ṣe ń fẹ́ ìyàwó mi.
1: Ẹ káàárọ̀ sà. Yẹ sà.
5: Ìgbà mi ò kí ẹ mú mi.
1: Ẹ ṣeun.
5: A kí ẹ̀yin tẹ wá bẹ́ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ ọ̀ṣun yan ẹ̀ má jẹ́ ká tanra wa jẹ. Kí ló dé tó yẹ kí ọ̀ṣun ni wọ́n lọ? Ṣé wọn kọ́ wá sí ọ̀ṣun 89 17 wáyé tó jẹ́ pé ní ìsìn nígbà tá a fẹ́ dìbò òun wọn sọ pé owó kan wà ní ọ̀ṣun ìjọ tí ẹ̀dá míì bá déjọba tí wọ́n bá wù wá mí òun kálukú máa sọ fẹ́ yà wá tó wà bẹ́ẹ̀ ní ìsìn lọ́tẹ́ yà míì bá wá dé a wà máa ṣèwọ́de a ní wọ́n ṣe é ti ò dá tó gbé àníṣe ìdúrà ẹ̀ lọ.
1: Ẹ ṣeun adúpẹ́ ó ṣeéṣe ká má nu ìpè kankan mọ́ nítorí àsìkò
3: ó ṣeéṣe kọ́ àlẹ́ mú pè kankan.
1: Ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí ó náà la máa jó tá a máa dunnú ní rec recreation club.
3: You get what I'm saying? I passed that place last night.
1: Ní Adamasi ní Ibà yìí ní Sabo pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta náírà ó láfara tíkẹ́ẹ̀tì tá a jẹ àmàlà sínú wádùn yọ̀ọ̀yọ̀ alámàlà ìyá ọkà àti pọ̀n
3: mọ́ bébì lókè àdó
1: pọ̀n mọ́ bẹ́yàn bá sí bẹ́ẹ̀ ṣe lè ra àmàlà bẹ́ẹ̀ bá ti mú krista ní pọ̀n mọ́ wàhálà ni
3: má jẹ́ pọ̀n mẹ́mí yàtọ̀ sísítà wa kan láti ìbàràpánu nígbà tá a wà skul òun ṣẹ̀dẹ̀ sí hostel ni mo rò pé ibi táwọn wà àárín àwọn èèyàn rẹ kọ̀ gbára gíràn lọ́ba ọba sá pọ̀n mọ́ sórí pánu wọ́n mà ti gbé pọ̀n mẹ́mí
1: ọmọwé búsàrí
3: ẹṣẹ àdúpẹsà ọjà dáyọ
1: ẹṣẹun àdúpẹsà tó kò ní jù báyìí lọ lórí ìròyìn bàbá fẹlẹ tó bá tún di láago méjìlá akápàdé lórí ìròyìn àgbáyé wa lẹkùnrẹrẹ lédè àbínibí lẹyìn ìgbà náà àti lẹyìn ìgbà náà ẹni wá sunkú fún wa olúbi ń pé fàtóyè ló kọ mi lucky thomas olópè wa wọlé usman òun náà ti gbàṣẹ ọhún báyìí irè hun.
3: ìrìn àjò tiwa àfìsí aago méjìlá kọjọgún ìṣẹjú lórí soft sand property show lẹ́ẹ̀kan náà ẹ má jẹ́ kí n tàn yín ní alẹ́ òní ẹ má mèsì lé ariwo pàápàá yín tẹ́ ẹ máa ń jábọ́ ńlé ọtí tẹ́ ẹ máa ń rojọ́ bèrèbèrè bóyá tó gbọ́n fún yín lówó ní pátì jẹ́ tí ń bọ̀ máa jábọ́ ọlọ́run jẹ́ kó dẹni sàárà àwa ni wọ́n pè ní ẹ̀dá bímbọ́lá lámìd á ní ìpàdé ayọ̀.

0: kíkálukú ọlọ́nfààní àti nílọ ìta ń bá káyé náà nìyẹn a dẹ̀ ní towó a ní owó lọ o a ní ní lọ́rùn ẹ ń bá ti ní lọ́rùn gbèsè nìyẹn èmi a ní ẹ̀yìn a ní lágbára lọ́ọ̀lọ́hun asaku gbìyànjú tana atunku múra toni eni to ti ku nikan lo tan fun en ti oku ah opolopo anfani opportunity yapa yen ni pe en to ba si wa laye to wa loke pe bayi en tin gbo mi lolo ati emi ti mo n soro opolopo anfani si wa fun wa o
1: eni ejo ba du ka lori e
0: e ba le gbo mi daada laaro yi e ja poko dupe anfani ta ni pa iwa loke pe wa si je okan nu awon eyan eleyi ti mi anfani akoko niyan o fe mi ati yin o en ti o si ma ko si nkan kan fun

ojú ẹ̀mí wa ká mójú tó owó ṣe pàtàkì gbogbo ẹ̀yin ìyá lọ́jà bàbá lájé ó yẹ ká create ọjọ́ kan tá a fi mọ́ rest o firijangan bí wọ́n ti sọ pé ojú ọ̀nà lágbára lásìkò tí a wà yìí tí kálukú ń bẹ̀rù ìjínigbé kidnapping lọ́tún kidnappers ló sì wọ́n ti ń bẹ̀rù tó àwọn bàbá wa ìyá lọ́jà ìyá lájé yìí wọ́n yìí ń travel tí ẹ̀yìn lọ ń kọjá wálé ẹ̀yìn lẹ́ lọ sọ́jà ẹ̀yìn náà lẹ́tún tu ọjà ẹ̀yìn náà lẹ́tún mọ́ so ní ọrọ̀ ajé ẹ̀dákun ẹ bá wa rà ó ẹjẹ̀ jẹ́ amójútó ẹ̀mí wa o ìtọ́ni wa bá yín sọ láàárọ̀ inú

0: ẹ lẹ́ kú ojúmọ́
1: ẹ máa kú ojúmọ́ o
0: ẹ káàárọ̀ ma
1: ẹ káàárọ̀ sa omi sa ti amiyo
0: ẹ máa kú ojúmọ́ ma
1: yes
0: sir mami abdul
1: ẹ kú ijọ́ mẹ́ta o
0: ọjọ́ kan pẹ̀lú ma
1: mo rẹ̀ ní gbogbo ẹ̀
0: àǹtí kọkọjá àfarada
1: a dẹ̀ pé ní ọ̀fọ̀ sìkákì a kú ìbẹ̀rẹ̀ oṣù
0: ẹ má bínú sí mi ẹ má bínú sí mi
1: ẹyẹ àti ayẹ kẹ́hìndé yín
0: àwọn alámọ̀láyé ni àwọn ọlọ́kà
1: yín ẹyẹ àti kẹ́hìndé yín táwa ti pè yín ẹ kí ń gbà
0: ẹ má bínú orí ìdọ̀bálẹ̀ la wà ẹ ṣeun sẹ́yìn náà máa ń jẹ mànímàní ni
1: sílẹ̀ wí
0: sẹ́yìn máa ń jẹ mànímàní àbí ìpa funfun
1: èwo lẹ́jẹ̀ ẹ jẹ́
0: mànímàní o ẹ kọ̀ọ̀kọ̀ lèmi máa ń jẹ máa mi gbé mi là wọn pé bí ó ti nà ronú ọbẹ̀ rè tí ó ta gangan agaga kò dọ́jọ́ kejì inú ẹ̀gúsí rí yóò ti wú ilé aláṣepọ̀
1: jẹun
0: lọ ẹ ṣeun mọ́mí mi ẹ ṣeun ojú òní yìí ti ẹ ṣeun ma ẹ ṣeun.

0: Etunji Olu Ayinla.
1: Emi.
0: Won ni se mo ti gbagbe akan ni alakan mo ti so. Ta lo si adidi mo lo saku oni ibi oni iwo alakan mo yato ti o ah. Mo ba lo pa kini de mo lowo ti e bo. Elo e ku oju won.
2: Elo e ku eto.
0: E seun sir.
2: Ọ̀pọ̀
0: Ọwọ́ ọlọ́run lọ́wà. Ẹ jẹ́ mi náà fẹ́ kópa
2: tí ọlọ́run.
0: Ọwọ́ ọlọ́run lọ́wà. Bàbá ti rí èèyàn tọ́ra tíkẹ́ẹ̀tì tó ní àhà ẹ̀ àmọ́ lásìkò yìí àti ìrí o tí bàá mi mọ́rìndọ̀tí tí màá bí wọ́n ti fẹ́ ṣe. Kọ́lù ẹ̀ mọ́sìn máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ àbí bẹ́ẹ̀ kọ́.
3: Ká tó fa iṣẹ́.
0: Mélòó láì tó kù lọ́wọ́ rẹ̀ báyìí mélòó.

0: pé ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Òṣì Ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Hey, hey, hey, hey, hey, hey, hey, hey. Ah!

0: Látẹ̀yìndé tí gbogbo yín mọ̀ sí Ajírebi Ajírowo Ajames èmi ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo tún sọ fún ọ fòǹtẹ̀lú gbà.
1: Ẹ kú ọjà o.
2: Ẹ káàbọ̀ o.
1: Ìyá bíi tí ń síbò nìkan.
2: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ̀ rìn, bó o wá ni látàárọ̀.
1: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wa dáa.
2: Bàbá ọkọ mi kẹ̀sì mọ̀ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi ìrẹ́ni bèrè lọ́wọ́ mi pàápàá.
1: Kíni tó dé o polo ọjà rẹ ni.
2: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
1: Àwọn bò ni wọ́n ti ń polo ọjà rẹ yá bí ti sin.
2: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
1: Ìyá bí ti sin ìwọ lọ sọjà rẹ lófò. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀ rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́ ìwọ náà bá wa fẹ́ rírì ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
2: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
3: FM 94.9.
4: Show me your 32.
5: What's in this?
1: Láì ṣe rainbow. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bí assignment fine art. Ṣé painting ni yín ni? Ṣé kẹ́kúkú gbé yín kọ̀ ògiri museum? Kẹ́kú gbogbo ara ṣe kọ́lọ̀. Kọ́lọ̀ wọn sànú yín kọ́ sàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Make up eléyìí kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí. Mo rí pé ó ti parí. Ṣé bí torí ẹ̀rẹ́ ló fi full stop sáàrin orí? Gbogbo ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up nigba ti se pe yen je pon mo ketekete
5: o pari o o ba le yin oni soro mo en ti ogbogo oni ja o bo won ti ba bo fu eleyi hin ta won bi akoku ewon
1: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
5: agbo we si wa wa won mo pe npade yin loni ni.
6: This skit was performed by Hussein.
3: 32FM 94.9.
7: Jekagbo, Jekagbo, Jajogbo, Waremu.

0: e kaabo pada latoju oja ibi aroko ti sina la fabo si e ki awon ara le kesi da ko yen gbe kini mbo si e ta ara le ka ara le ojo lo
1: oruko temi ni Mr. Anthony Oluwagbemiga wo ki gogo ara ile
0: lati bole ti wa
1: awa lati aba eleshin
0: nbo la be eleshin wa
1: ni okukona tabambo lati apata si Alexander la o koja ni odo wa
0: agbegbe apata lo sa wa
1: be ni baba
0: ipo leyin di mo community
1: mo je asoju ipo igbakeja akowe
0: okay baba e ka won ara le ke sumo kinu dada o
2: mo ki gbogbo eyan wa ni ile lotun lusi ati lokunrin lobinrin
0: e da ko yin ati bi e ti wa
2: emi ji mo soro ni Nureni Adebayo Odorindi
0: kini po ti ni community
2: lara awon agbalagba rugbo ni mo je
0: e da e se
2: be
0: alaga nko
2: alaga wa
1: won jade
0: no da won wa
1: be
0: sa si ma pa bi te wa
1: ah o ko si won mo npe dara
2: on po ado po abogun
0: enjo te pe mi ti mo wa n salaga nbe nbe jona
1: alaga wa nbe
0: njo mo wa
1: be ni baba
0: nta se re ojo na ti ri bayi todun melo
1: ti a ba ma be si ni kale meji meta ati ma le ni ogun odun bayi
0: tana ti wa bayi
1: be ni mo so fun yin
0: ni bada kan ta wa ina
1: o ti le logun odun
2: o ti ju be
0: to ti wa to ti baje bayi
1: be ni
2: excuse me o ti ju be lo 96 le mi da dugbo yen
1: o ti le logun odun
0: wa lo ti le won ti ko tan oju opo oju titi yin re bayi
1: be ni
2: be ni o
0: edu awon le nla nla ise adugbo yin na wa be lo yale adugbo bo mi
1: lati ojo temi de le aye emi ma gbo pe igbe ma ndi gboro ni igboro lo ndi igbe mo wa lowo yi
0: titi re bayi
1: be ni
0: ile safun kuko yin la pa bi
1: oh no safun kuko gongon ohun gongon ni yen
2: olopa yen
1: be ni ohun gongon ni yen o no di ko to iku yi
0: ah
2: o se di safun
0: gbogbo eya ma bo loju opo Facebook awon o kan ta ba mo je ngba mi o ye ka ma ro dada o adugbo se se di safun ku gan bayi ni o
1: be ni o
2: o se je oruko
0: yen edo eh dibo ladugbo won
1: ah
0: ah ko en di abe di
1: an dibo
0: e ma bo lojo opo Facebook yin
1: ohun to fin campaign fun wa le pa n bo wa sona
0: 332 fm 949 feyin e ko la ko papo e be se pe bo ti ri ati ilegbe 332 fm 949 feyin e te papo e mo jo lala fun kankan e mo wo ojo na belesin baba won campaign lati bi ogun odun to koja hun
1: be ni
0: ba won si ona yin
1: be ni
0: ikeke won o si yasi na
1: won yasi o
0: e si to ndibo mi na
1: gbogbo ero ti wa ni pe won se won se won se na la fin jade
0: ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan wọn a máa gbé rice wa tẹ́ ẹ̀ máa pín o.
1: a gbà lọ́wọ́ wọn rí.
2: ẹni ọ̀dà gba rú ẹ̀rí láyé mi.
1: a gbà rí
0: àwọn kan lè máa gbà.
1: kò sẹ́ni tó gbà nítorí pé a fi ẹnu wa ṣe ọ̀pọ̀ wípé ohun tó jáwá lógún ni pé títí yìí gọgọgọ la fẹ́ kí wọ́n ṣe fún wa.
0: ọ̀nà tọ́dọ̀ wa lè mérítà tó ń pariwo. tíṣà eré jọ ọmọ wa hùn ẹgbẹ́ ibi tí ọ̀kadà tó gbé mi wá dúró sí rè.
1: ok
0: tèmi fi rinṣẹ kọjá láàrin. mo fẹ́ dànù tán.
2: sẹ́ẹ̀rí títì yẹn láti àpáta òun ló wá láti àpáta ẹni bá mọ Alexander lọ sí òun ló wá já sí express akala.
0: Alexander látọ̀ lọ tààrà.
2: bẹ́ẹ̀ni máa tọ̀ lọ tààrà tà ló wá jẹ́ ká tó dé tába ti kúrò ní Alexander yẹn tába ti rìn sísàlẹ̀ díẹ̀ wọn ń pèbìkan lábẹ́ ẹlẹ́sìn títì wa ló lọ straight.
0: baba
2: òun lọ lọ jẹ́ express yẹn
0: gbọ́ngàn àsìkò tẹ́ẹ̀bà dìbò àwọn ni ọmọ ọ̀rán wa tí wàá máa polongo òbò fún yín ládùúgbò
1: yìí. wọn ọ̀rán yàn wá wọ́n wá fúnra wọn ni.
0: wá fúnra wọn bò.
1: bẹ́ẹ̀ni
0: ṣé gómìnà wá síbi ńgbà tí gómìnà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀dẹ́bí ńgbà wọn dìbò fún yín.
1: federal sì wá sí ọ̀dọ̀ wa.
0: federal rep
1: bẹ́ẹ̀ ó wà.
0: ta ló wá ń gbà náà.
1: òsè ni wá fúnra rẹ̀ má bàjẹ́ wá. ìyẹn state honorable. bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
0: alága débi rí.
1: alága kò sí èyí tí ó dé ibà yìí rí.
0: lọ́jọ́ náà yìí.
1: bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
0: ẹ jọ ẹlẹsẹ tẹ ẹsẹ ẹgbẹ méjèèjì torí rẹmi òsè ni tẹn wí ẹ mọ bí ẹgbẹ wọn papọ̀ mọ ti àwọn gómìnà ti tabaniawo ẹgbẹ àwọn ọ̀nàdẹ́bù rẹ̀ mi ò sí nínú ṣèjọba ọdún mẹ́jọ lè ti gómìnà pẹ̀lú ọ̀yọ́ tẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ tọ́jú
0: ajumabi ṣe
1: bẹ́ẹ̀
0: n ò rọ́nà ìgbà náà báyìí.
1: ọdún kan tiẹ̀ wà tí ẹni tó ṣe gómìnà ní èyí tó kọjá lọ yìí tí a tiẹ̀ sọ ń gbà kan wọ́n ní pé ṣé àwọn èèyàn ló ń gbé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni
0: n tẹ́ fi kọ́lífà yín
1: lọ wọ́n ṣe àwọn
2: èèyàn
0: o ti yé mi.
2: wọ́n ní ṣé àwọn ẹ̀yà kan báyìí ló ń gbé bẹ̀ tó
0: kó bá
2: dájú wá pa àbàwọ̀ ẹ̀yà
0: yẹn. ọ̀nà abẹ́lẹ́sìn gbogbo ọmọ nàìjíríà ò lẹ́ ń wò yí o pákó tẹ̀ mọ́ rìnrìn.
1: pákó yìí ká tó rí i ṣe báyìí ojú rí.
0: torí mo rí bẹ́ẹ̀ kò tó ibì ó jẹ gan.
1: kò tó
0: tí ẹ̀rọ tí mo wá bẹ̀.
1: tí igi ọ̀pá bá wù ń bẹ̀. e ri pe yo mu to palapata ni
2: se ri pa ko te wo yen oninu re kan ladugo wa ti ko wa ba feel ibe yen pelu keeper ta feel e lo de abeleshe lohun sugbon na yen o koja agbara wa gota ko sese ko to di pe awa tun se tun se pa ko yen o ti di wa mo ti o je pe a ti di border sira won
0: kabiyesi olohun o gẹyin ti bi mo bi
2: o fe ga won to mo be ni o kan to ti di wa mo ka tun to se gbiyanju eleyi
0: eh ka ma de
1: on to wa jom loju ni pe titi yi gangan ni titi ijoba o lati apata o ohun gangan lo lead si ta tin dibo ni di ahun
0: idi ahun na ti o kile yi ti dibo
1: be ni wo ten lo koja lo lati bi abele si yen
0: I can win her ni ibi ta pile ti ka gogo bo te ba di na lo nduko gan won so na be gan abiru e ma gbo awon lo se lu ti ba tun wa nisin ti na je ko ye yin pe asi ona yin baba ti
1: won to won mi ro ko le wa mo ti lo ba wa se
2: I know excuse me are ti won
1: won le wa mo kini won ba wa se na
2: se e ma gbo
1: gbogbo etan ti won tan wa ori iro ni gbogbo won duro le lori
2: be ta ba pin adugbo won sona meji bayi babo wa ni gun awon agbagba adugbo abi
1: eyin
2: o wa ni gun awon odo
1: ise ba ri imura ti awon odo mura ni gbogbo igba ti kititi ma baje won ma bo mo ma gbo mo yin soro yi won ma gbianju o awon odo adide gbogbo ko ma baje sugbo gbogbo igbianju wa pabo lo jasi
0: ah kabiyesi olohun igbianju yo ni jasi pabo
1: amen amen
0: ona bele sere ti oyun ba tomo ba mu alaboyun la ni orubo le sese ladugo yi
2: olohun ni o
1: eh se be
2: olohun ni o
1: eh olohun ni o
2: eni tori ba yo ni o
1: odile ni o eh ri pe o ti fe di koto fun awon oga olosa ni
2: bo se wa nbe yen to ba ti di nkan bi ago mesan o pe pin ago mesan a ma so fa awon yawo wa pelu awon wa kan ma gba be yen
0: eh le ran mo yan na o le ran mo gba bi lale ri ni ebe oju titi ni gbokun ta nwo lo yi
1: be ni
2: a ma ma fo la ni o
0: e ti ma podo ya gan la ni titi
1: igboro ti pala di gbe mo wa lowo o
2: ejo nla wa nbe
0: tore bi wo titi be awon gbote mi wo to kun yi abi ta ni o san bi ti o se rin mo gade oku si mo gota o si mo
1: be ni
0: e ja wo be awon ara adugbo mo pe wa bi abi won wa e je ngba ipe wole lati aba eleshin gbogbo en ti o ba pe e dakun bo ye ko je lati adugbo yi e ja ti o bona adugbo se kayin la to eh ki gbogbo mo Nigeria no le baba fi ti gbo e lo ta lo anbe o
3: hello
0: e ka ro o ko yin ati bi e tin pe o
3: ka ro deji olusegun lo nko temi o
0: lati bo
3: lati lati aba election na ni
0: e seun baba ona ibo le se wo na to na iwa yokulu lo bayi
3: e wo ana yan go ti keri mi en gba ka gba ro jo wa ni odun bi meji so gbo to gbo e lo
0: tabi eso lo
3: in fact wọ́n yẹn sọ̀rọ̀ ẹ èmi tí mo gbárùkù sí bíríìjì tá a ṣe leléyìí tí mo pe àwọn aládùúgbò tí gbogbo wa jọ korapọ̀ wọ́n mọ̀ pé ẹni tó bá ń gbọ́ mi lábẹ́lẹ́ ti bá wọ́n mọ̀ mi dáadáa so dr ayọ̀dèjì ni
0: èmi
3: tí mo gbé gbogbo àwọn èèyàn tí mo gbé gbogbo aládùúgbò owó tí mo ná síbẹ̀ yẹn kì í ṣe owó kéré gbogbo àwọn èèyàn ló mọ̀
0: torí
3: pákó yìí so àwọn èèyàn náà sì gbìyànjú wọn sì láti lè ṣe ìta ṣe ẹ mo dúpẹ lọwọ yín fún àkókò yìí fún bẹ ti gbé ọrọ wa sí gbangba torí ọ̀nà yẹn ti pàtàkì gan látàpàtà ló ti ń bọ̀ tó fi já sí akala express so ọ̀nà tó jẹ́ pé ṣe pàtàkì jíjọba ò gbọdọ̀ fílẹ̀ láì má ṣe ni à ń bẹ ìjọba ti ẹnjiníà ṣèyí mákindé ọ̀rẹ́ aráàlú so wọ́n ṣe bẹbẹ so kan tó lọ kán bá wa yà sí ọlọ́run á fún wọn ṣe
0: iléeṣẹ́
3: yóò ní jóná
0: wọ́n ní jo tó bá kánilá ìkúkù ládìjọ 09062 odometa 949 àti 07055 odometa 949 àti 08097 odometa 949 nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tọwọ́ hinú ẹ̀dá kan tí ó bá pé ẹjẹ́ kó jẹ́ látàbà ẹlẹ́sìn ẹjẹ́ àti ẹ̀gbọ́n àwọn aráàdúgbò káàbọ̀ bọ́nà ìṣeré látara wọn akúlé máa rò pé ń kà wálá kó jẹ́ pé lọ́dọ̀ àwọn aráàdúgbò iyọ̀ ní lọ́dọ̀ tí wọ́n fẹ́ bó ṣe wà bóyá yìí tẹ ẹ kà wáyé ni ẹyìn kà rò pé kò yẹ kó rí báyìí
2: kò sí tó jọ
0: ẹja wò bóyá ara àdúgbò yìí ó pè bí wọn ní pé ẹja rí ẹja wò ná ẹ ló ta ló hàn bẹ o ẹ ti wọlé o ó kọ yín àti bí ẹ ti ń pè o
4: ẹ káàárọ o
0: ó kọ yín àti bí ẹ ti ń pè.
4: Sàlámì kàdúrù lórúkọ mi láti abẹ ẹlẹ́sìn.
0: Ẹ ṣeun bàbá.
4: Bàbá 1991 àwa ti wà ládùúgbò yẹn a sì ń dìbò à ń ṣe gbogbo nǹkan kódà mọ́tò gbàgbẹ́ rí ìwòyà ni fìtínà yẹn dé kábẹ̀ ń pákó tẹ wáwúyà yẹn community ewo ori olohun borun duro o ti ejoba ile mi ele school mo tin dise ai le pe nkan kan wo enikan ke ile wa ona yen ti buruju ori ti dise enu laye baba olohun fela asuka government chairman won wari won kan wa fe enu polish wa dale
0: won sa yin bi mata
4: ewo awon loselu en tan ba ti wa ba won kan te wa le si won kan tuwa ti sakula road tan ba ti sabo wa tan bayi
0: won ba mo pebe ile
4: won be seri titi na yepo de bi pe ngo ya ibe da bi swimming pool ni amodu re jade amodu re wole
0: ni kabisi olohun ah
4: so e da kun tori olohun e ba wa be awon ijoba ibolombo e
0: asipo
4: o ya kan fun poly unit gan ladugo yen a lo dibo ni di ahun awa ko wa dibo lelele awa ko lo dibo leyin logudu oloko ewo distance yen asipo ladugo yen e da kun tori olohun
0: eh eshun ati yo da
4: yen
0: eshun fofa ni eyin teyin gbo wa le ten ba won oloselu sise papo abi te jo mo egbe won e ri be mi a ma so pe ipele meji la won alateli loselu ma pin si ipele akoko lan tan mo dundun pe egbe wa gbodo se aseyori ara lu gbodo gbadun wa won gbodo jere wa ipele akoko nu ipele elekeji la won o de aja oloselu won wi bayi oro yin nso oga awa ni won bu oga e ba sumo won e ba ba won oga ni soro egbe sumo won e jo yi won pa nkan ji aladugo yi gbogbo nti ko shopping complex complex adugbo big bank of ojo na ni ta ni o gba ta gan o le gan o le lo tori ta ni o raja gbogbo complex to pon be gan dada ikan re ile were complex le wo yi ele nwo lowo lowo yi e ti ri nbe ba yoru ele be ko le mo rowo je ile were ta omo oni o lo be na lati ta omo adugbo ti le won ojina ile keta kere na lo le mo lo ru be un tori nkan mi si ko nkan gidi ni ru nkan ladugbo ile se gari re ngba kan ile se garin bi momo be dada le to e ko nje o to ma wa nbe ngba kan won yan ma to ladugo ra garin be ni tele mi o gboko wa repete
1: ben
0: won fe ra garin baba sa fun ku o
2: si ro nbe
0: kilo wa de wa so e wo four flat re bi an ba re yan to ngbe nu flat mere ni nisin won din wo fun won
1: ben
0: opolopo o ti file re le gan yo ti lo e da kun ran wa lowo labe elesin e jo na yo ri sise nte ba se lo ni itan le nko gege be mi se ma wi o ibo ni to nbo yi eya ti e mo fe lo bi kan to kan ro balẹ bebi tan lo a se be agboro mo re yan be kile yin o wi pa awon ara be lese kile le se be te fin tun lo bebe bu lodo won se abi te na ba rin ya ma se nkan si to ma ro obin ti mo nse yi so ah kabiyesi olohun so ju eti elomi ga bi ban campaign fun selu ni ke to le campaign bi ke mi lero boye ke wo be to aseda ah won jere wa nbe ngan be ba le tin gba nkan ara lo yin tin gba rice lo yin ladugbo be boya won mo egbe yi tan tele yi ni tan se ni anje o e ma ja fe yun bu ara adugbo pe ya gbodo mo je won o ona be lesin yi baba ni paro fun ra we le yowo o gbogbo oko gagara tan won ga yin mo gbe kiun be yan ajo run o le wa koja rubi to bo se dabi ru e koja nbe o baba boko eni le nwo yi boko ba le koja rubi
2: oko gagara le nso ni keke na pe oni ma si o le koja nbe
0: keke gbogbo gan expert koja bi gan yo tun dare la mu ni ebi lo ti tan yi ona yi ti tan e dako eyin joba we ran wa lo tori olohun ona bele si se pataki po e je gbe ke ka bi ka die le hello
5: hello sir
0: o ko yin ati bi e tin pe o
5: eh ta bi lu gun ona bele si nu dibe ta
0: lati bo
5: abe ona bele si
0: e sun baba odun ke lori eyin ko de be
5: emergency
0: yin bi a ba se ona yo kokko se yin bi film be se pe ona ilere sise
1: abi be pe bo ya se lala lowo ngba na ni
2: ami o
0: to olohun wa so do to
1: ami
0: yo ku lala
1: ami
0: e ri bo na yi bi film ni o se se gbogbo wa
2: ami o
0: olohun gba la anu dide se hello
6: Hello, sir.
0: O ko yin ati bi e tin pe o. Lati bo.
6: Lati abeleshin.
0: Ma mi bo lojo na odun ke lore tayin de be.
6: Ah, we are told to leave 5 years. Mean six ni bi victory yen, victory school.
0: Ah, look along.
6: Hey, so what
0: call
6: is that?
0: Ah, what's going? Just about the one. Eshu. Eshu, yeah. Ojo ni ti. Ami eshu. Baba. Eja yon da yin ka ma wo bo sile to ta se.
1: Okay, sir.
0: Eja ma wo bo sile re.
2: Kikira wa le ki ile ise yi.
0: E lo pe baba to wa nbe won ko.
2: Ori gba laye te gba wa laye ile ise lo ni baje.
0: Ami baba.
2: E ma lo kini o.
0: Ami.
2: Ibi tuntun ite tun wa ayo ni o je de
0: o. Ami.
2: La wala ku ata.
0: Ila bilaya le lazim. Eshu. Dada le ba le o.
1: Gbogbo ọmọ Nàìjíríà.

0: Yine. Hello.
1: Losa, losa.
0: Ango ira da bay.
1: Sheri ko ton du mo do loro yi ni. Awon people yi won ma kede lori radio nigba kan. Won se daju bi eleyi, won se nse ka bi eleyi. Baba oni baba, tori Olorun, tori Olorun. Ah. Olorun wa o.
0: Esu. Se boro yin o tin kawon e lara bayi. Hello, hello, I'm well. Hey, ore ni o. Oro yin ka we la po. Ala je se ku yan pe. Tawon yan ro be ki lan ma se. Hello. Hello. E ti wole. Ah, nka de o. O tin ja po. Hello, talo am well.
2: Hello, mi to la wa le.
0: Mama mi e ko ju mama.
2: E ka ro. E ku eto.
0: Yes, ma.
2: Live is resting in that studio.
0: Ile egbe won ti ko nbe. Gbogbo adugbo la tun ti wadi lati rin kiri ki lo ba so run.
2: Ah,
0: di won.
2: Ti ba won na mo gbo bayi, tanu ka ra ti ati gbo tan awon na pelu ba bo baba o.
0: Ile ra loro won o, ile ra baba ile ra o.
2: Ah, gbo tan lo se pataki o, ko mo da baba ile amu mo o.
0: Iwa ti baba iwa gbeyin. Iwa ti baba iwa gbeyin je o ni awa la fun won lowo oko.
2: Ah, ti lo se gan
0: na. Ti o su lo baba, baba le bi ti baba
2: jo. Ebo le so ro da won, ni fe da mu ba won da. Papa pẹlu wa pẹlu alaafia ara won.
0: Awọn
2: ọmọ jẹ ti gbogbo abiya mo gbe.
0: Ẹ ṣe máa mi, ojú ò ní tì yín. Ẹ ṣeun, ẹ ṣeun. Wọ́n ti ń bọ̀rọ̀ wọn lójú ẹ̀bọ̀. À ń fẹ́ ta bá rí èèyàn tó lè mọ̀ wọ́n. Àbí tó lè mọ̀ wọ́n. Ẹ dákun. Ẹ dákun ta bá rí tó lè mọ̀ wọ́n. Àbí wí àràbà ọ̀tí wọn tó jálága wọn àbẹ tí tó ní tí kálukú bá ṣàjẹ́ ń bẹ̀ ẹ dákun. Baba. Síbẹ̀ nígbàgbọ́.
3: Àwọn onígbàgbọ́.
0: Ẹ jẹ́ mọ̀ lọ. Ẹ já mọ̀ lọ ilé ẹmọ wọlé.
3: Ẹ
0: rí pé olóore yín ò pè nọ́mbà mi.
3: Àmì orúkọ Jésù.
0: Nọ́mbà tẹ́ máa pè ní kété tí bá ti kú ọ̀ lórí ètò rẹ o. Ẹ máa pè sórí 08085 96 odometa. O tó nọ́mbà ní sẹ́mu tó ẹ máa pè. Ẹyin ọmọ ilẹ̀ ń kó sí lórí o. 08085 96 97 99 08085 96 97 99 Nọmba tẹ ma pinnu abẹnikan rẹ ọjẹ tiru ẹsẹlẹ si wọn náà aha jẹ ki n tètè gbọ abọ náà àdúgbò yín lẹyìn fẹ pè mí kó lọsẹlú àdúgbò yín ó tó mọ gapá gbé gbogbo ẹ ló ń ti ṣe tó ti yọ kululu ẹ pin nọmba mi 08085 96 97 99 ilé òní lé yín o ọ̀nà òní nà yín ẹni relé láìdélé ẹni rodò láìdódò ẹni tó kò rokòdó kò rókòtó ìpàdé mi àti ijọ́ mẹ́jọ tayọ̀ tayọ̀ ni ọ jẹ́ o ọlọ́wálé àrẹ̀mú náà sì lóko mi ọmọ oníyòmẹ́bí ó dàbọ̀.

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bí ti ń síbò nìkan.
1: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn, bó wà ní látàárọ̀.
0: Wo, owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà. Ká lè kó papọ̀ sójú kan, ká kó fún àwọn tí ń bá wa dá.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo, ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
0: Kíni tó dé òpolówó ọjà rẹ ni?
1: Mo polówó, èrè yóò wọlé náà ni, ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
0: Àwọn bo ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí, ìtùbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
0: Ìyá bí ti sin, ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wá fẹ́ rírì, ṣe kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9.
3: Kun mi diru kale ewure tura se atari ajana kuta yo omode le dayaka toro ba di ti ka gbo safefe ka ma tan ra ni baba ju baba lo
2: FM 94.9.

0: ọjẹ́ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Do you know the next Milo sachet you buy could win you a car or some other massive prize? How will your family celebrate? Think about it. One Milo sachet could be your chance to win big in the Milo Text and Win promo. While talking over 3 billion naira in cash prizes and 3 brand new cars waiting just to be won. Imagine getting that winning alert. Imagine the excitement of telling your family you've just won cash, airtime, or even a brand new car. That's the kind of moment that can turn an ordinary day into a celebration. Entering is easy. Just buy any 20 gram Milo promo sachet. Find the unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack. Every code gives you another chance to win. So don't just enjoy your Milo and toss the wrapper aside. Check inside, enter your code, and take your shot at winning big. Remember, over 3 billion naira in cash and airtime, plus 6 brand new cars, up for grabs. Buy more to win more with the Milo Text and Win promo. This promo is valid from July to October 2026. Stay updated on winnings by following their social media pages at Official Milo Nigeria on Instagram, at Official Milo Nigeria on Facebook, at Milo Nigeria on YouTube, at Milo _ Nigeria on TikTok.
2: Ṣìlọ lè rẹ sísá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbèsè 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.
4: Ago méjìlá ti lù láti kọ́ni 32 FM 94.9. Ẹ̀ka san ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ la mú tọ̀yìn wa ṣáájú ẹgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Umahi ti fọ̀rọ̀ léde fáwọn tó ń bẹnu àtẹ́lu iṣẹ́ àkànṣe ojú ọ̀nà ńlá ti ìpínlẹ̀ Èkó lọ sílùú Kalaba wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣàṣeyọrí lójú ọ̀nà náà láìpẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀sun ló ti tako ẹ̀sùn bíbá àná bílíọ̀nù 11 náírà owó ilẹ̀ yìí. Nílẹ̀ òkèrè orílẹ̀-èdè Russia ló ti tako ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó pàdé àpòpọ̀ pẹ̀lú àti bomi ìjàngbọ̀n sí ìjà àjàkú akátá iyun nílẹ̀ Ukraine. Ìròyìn lágbo amúgbòròdùn òṣèrébìnrin Abibatu Jinadu ló sọ pé Ọlọ́run darí òun sí ọ̀dọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣáájú ọjọ́ ikú rẹ̀. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Alákòóso tó wà fọ́rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà onímọ̀-ẹ̀rọ David Umahi ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni yóò kẹ́sẹ̀ járí ìyàn látàrí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà oníwọ̀n kìlómítà tó tóbi 500 èyí tó lọ sí ojú ọ̀nà ìpínlẹ̀ Èkó lọ sí ìlú Kalaba. Gẹ́gẹ́ bí ìlérí eléyìí tí ìjọba tó wà lóróyè Umahi náà ló sọ̀rọ̀ òun di mímọ̀ ìyàn láòkò tó lọ́ọ́ rèé ṣe àbẹ̀wò ẹkú iṣẹ́ ń bẹ̀rùn lẹ́ka àti iṣẹ́ ọ̀hún tó ti ń lọ lọ́wọ́ tó wà níjọba àbílẹ̀ Ìlàjẹ ní abala ti ìpínlẹ̀ Ondo. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ni alákòóso ọ̀hún ló tún ti bẹnu àtẹ́ lu àwọn àhesí ọ̀rọ̀ eléyìí tó lọ síta gẹ́gẹ́ bí àti tako iṣẹ́ àkànṣe ọ̀hún tó ń lọ lọ́wọ́ tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn eyi ton benu atelu ise ohun o na ni won ri ti won si ri ikese jari re ne ba mu pelu erongba wi pe awon oni nigbagbo wi pe boya re Bola Ahmed Tinubu o na lo le ikese jari lori ise ohun to si je ko di mimo wi pe ise joba to wa loroye eleyi ti are Bola Ahmed Tinubu to le waju dari re lorilede wa Nigeria o na ni yo se aseyori lori ise akanse na labe be o tun wa pa ro wa si awon orilede Nigeria lati fowo so wopo pelu ise joba to wa loroye pelu akitiyan eyi to ni se pelu ati fa awon ise idagba soke to ni tumo fun orilede wa kale eko kugbu ninu egbe oselu to nlo daola lowo All Progressive Congress APC yon Abayomi Nureni Mumini ona ni royin ti je ko di mimo wi pe o ti segbe leyin are Bola Ahmed Tinubu latare oro kan eleyi to nje jade to si mo awuye wuye dani lori awon akosile to nti iwe eri to je ti are Bola Ahmed Tinubu to ni lawon ile eko re gege bi Mumini bo ti wi o salaye oro wi pe ofin orilede wa Nigeria o na ni ko bere lowo oludije sipo are lati kede ni gbangba lati salaye iwe eri eleyi to je ti payamori tabi ti ile eko girama gega bi ikankugbo ninu egba oselu APC bo ti fesi oro sita ni bamu pelu ilana atele eleyi ti ajo eleto odibo olominira lewa to fi n bere lowo awe ni oro kan gega bi oludije eyo sipo are

0: a ri pe ru gbese na ti fe gbe bayi ipe kon le pin lapa so lati e pe ko ma ri gbese kankan gbe so igbese ton gbe ko darara o ta ko democracy a ma pe governor ni kulo le mu je kon ma fi gbe ese le account e kilo de bo won se si ko da bo wa la tan de nlo e lati e pe kon ma je ki ara lu kon ma le yan en ton fe bata gba la lu lo ma yan ton fe kilo ta fi gbe ru gbese ilu
1: igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà atiku abubakar ló ti ṣàpèjúwe ìgbésẹ̀ eléyìí tí wọ́n fi so akoto àsunwọ̀n tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀sùn lẹ́nuko èyàn ò níwọ̀n bá àsìkò péréte tó kù kí ètò ìdìbò sípò gómìnà kó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó léwu fún ìṣèjọba àwara wa nílẹ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí atiku tó kẹ́jú rẹ̀ síta lónìí iyùn olólùlulẹ̀ wa àbújá ó ṣàlàyé ọ̀rọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó náà ló ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè yìí tó lóòrìn dání níbàámu pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí àwọn àjọ efcc tó gbé ìròyìn tọ́ka sí olùdíje sípò ààrẹ lábẹ́ àbùradà ẹgbẹ́ òṣèlú adc tó sì tẹpẹlẹ mọ́ wípé irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún ó náà ló jẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó pàápàá jùlọ tó tọ́ka sí wípé ẹnikẹ́ni tó bá wà nípò agbára òun náà ló yẹ kó lò ó láti dáàbòbò fún aráàlú tí kìí sì ṣe láti fún oògùn mọ́ ẹnikẹ́ni lápá bẹ́ẹ̀ náà ló wáá jẹ́ kó tó pààrọ̀ wà tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ọ̀hún nírúfẹ́ àkókò yìí òun náà ló ń tọ́ka sí wípé àwọn àmì àpẹẹrẹ èyí tó léwu fún ìṣèjọba àwa ara wa pàápàá jùlọ àti àìlè ní ìgbàgbọ́ láti lè fi ọwọ́ ìdánilójú sọ̀yà gẹ́gẹ́ bí ìlànà láti ṣètò ìdìbò èyí tó mọ́yán lórí lórílẹ̀‐èdè wa nàìjíríà. ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́sìn tẹ́tí gbọ́ láti ìkànnì 32 FM 94.9 nílẹ̀ òkèrè. iléeṣẹ́ ìjọba torílẹ̀‐èdè russia tó wà ní colombia ló ti tako ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n wípé ńṣe náà ni wọ́n pàdé àpò pọ̀ pẹ̀lú àtikó àwọn kan mọ́ra tó wà nílẹ̀ colombia gẹ́gẹ́ bí èròǹgbà láti tún bomi ìjọ̀gbọ̀n sí ogun eléyìí tó ń lọ lọ́wọ́ nílẹ̀ ukraine ṣáájú tẹ́lẹ̀ òun náà ni àbájáde ìròyìn kan ló ti ṣáájú jẹ síta wípé orílẹ̀‐èdè russia náà ló ti tọ́ka sí àwọn ikọ̀ kan eléyìí tí wọ́n kó mọ́ra ní orílẹ̀-èdè colombia gẹ́gẹ́ bí ìgbìyànjú tó ń ti ìlànà àtẹ̀lé eléyìí tí wọ́n lò láti tún fún ogun mọ́ ilẹ̀ ukraine bó tilẹ̀ jẹ́ wípé àwọn ikọ̀ aṣojú tó jẹ́ ti orílẹ̀-èdè russia ó náà ni wọ́n ti bọ́ síta gbangba láti tako ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wípé kò sí àjọṣepọ̀ kankan bó ti wù kó kéré mọ́ tó wà láàrin àwọn ẹ̀tẹ́ni ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí àbájáde eléyìí tí wọ́n ti ṣáájú fi síta. ìròyìn lágbo amúgbòròdùn òun ṣerébìnrin abibat jinadu òun ló ti sísọ lójú ọ̀rọ̀ wípé ọlọ́run náà ló darí òun láti pè àti láti gbàdúrà pẹ̀lú tèmítọ́pẹ́ ọ̀ṣọ́bà ṣáájú ọjọ́ ikú rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn bó ti kẹ́jú rẹ̀ síta wípé ọ̀ṣọ́bà òun náà ló jáde láyé tó sì jẹ́ wípé àkálẹ̀ tó ń ti ìròyìn ọ̀hún òun náà ló rìn kiri lórí ìtàkùn ayélujára ìyún lọ́jọ́rú ọ̀sẹ̀ ti ṣe ọjọ́ karùn-ún oṣù kẹjọ léyìí tó mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olólùfẹ́ àti àwọn olùkú rẹ̀ kí wọ́n máa fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí láòkò èyí tó náà fi ọ̀rọ̀ àìdùnmọ́ni nínú rẹ̀ tó fi léde òní jìnádù ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀ṣọ́bà ó náà ni òun bá takùrọ̀sọ iyùn pẹ̀lú ìṣẹ́jú mẹ́jọ gbáko lórí ẹ̀rọ alágbèéká léyìí tó sì ṣàtọ̀nà pẹ̀lú bóun ti ṣáájú gbàdúrà fún àti wípé inú òun dùn látàrí bó ti gbọ́ràn sí àṣẹ ọlọ́run. fún àwọn ìròyìn yàjóyàjó tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká òun agbègbè yín tẹ́ fẹ́ fi tó wa létí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ránṣẹ́ sí ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ yìí 0

0: ọ̀gádà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ rẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9.

0: ọlọ le ṣègbàgbẹ tin rojo ni kirun a ni soje ka sojun ti me tin ti jo le soje e je mo pe ogbon nkan ti mo ba fe laye ni yawo mi o ba mi fe awon baba moni moni awon baba moyan moyan won ni pe oluwa re o kan pa se paro abuku mo keni to duro e ku duro mo kiko koko bere tin be lode ile yi mo keni riri mo keni ti won ori mo se na imo ni pele mo wari fun oba alade gbogbo ati eyan me so tin be lode ile yi ejo kode oni o ye wa o yi ye ni ye ye le riro ni ro adaba lorun amo yiyin dada onikan ni 32 fm 94.9 feyin e ta kale ka si ile erin budu erin laughter house ni ori oke tente premier mokola ngboro olubadan sugbe ka kire agbaye ni won gbo wa awa na ko ba me edumare nitori pe ko se be ti ko wu ko ni lari aye gba gboro wa la fifa kale ile gbe laburuku wa la fite re ka waju oloko esu nikan kiyan wa agbado nikan ko ni yan gawo ba me edumare lo fori e wa faku ko wa e kaabo sori eto yin eto wa olowe lowe ni tan lulo gidi gbo awon ologbon aye ti de o won fe ma jo awon omoran ti de o won fe ma se on gbu fo re afiju onilu tin fi kije pa sosan onilu mi alufi lomo lowo amulele e wa wo gamu gamu lomu lowo ba to fi nte loju ije wa me pe owo ekoko ni won fi se iboju re ko gbodo ya be ni ko gbodo ma dunbo la se se o e kaabo lekan si oni ni ojo kefa osu kejo ko lelegba odun ati mefa leyin ko oluwa wa mefa be yo fare fun wa tori pe efa lefa oko ni teruko mejo be oro wo ma jo ni oko be oni ko wa leru danu emi ni kunle faniyi ifan lati fi computer da famo fi aje mi adeda je nlo lo kin to sanra e mo pe alara ni wa ni kan ni yi awa kan na la fun won lara e ayon le gbe dada awa la je gbara agbara a ni ara an fun pe e gbara e ma da awo kin se gbara da o be la si gba lo wa lara tori pe awa gangan na lara tawon eyan nda ona gbogbo lo wole kan lori eto lojo toni won ni wo ta ba nse ta ba nle omo leyin ta ba nle omo seyin be owo hun yo parun ni sugbe ti en ba wa dagba debi kan awon agbalagba to je pe won la janle won o je ki won ma fe egun awon agba to lomo leyin ti won kin ko akoton rin okan nu awon agba tun ti wa pelu mi alajo ma tuko re ba alajo ma ju lajo ma han mi ti e mo bi ba ti e se pe won wole boye sa ni kin lo ni ko ti e ye mi tori pe bi gba ti en fe lo gbo mo ki baba ni
1: telomo tomorrow yi
0: awa mo tun be awon tun ba wo mi lori takwa ilu jera facebook won ti ma re ni ohun e ma je kin dan ti mi e ma je nbere ti mi le dagbare sugba ti a ba ni katu keke sa yo re mi o eh nitori gba ti mo fe gbo mo ki baba ni ara mo da abi eyan le takiti nile obo ko lo n fe dara eh keyan to da kan obo ti da imoye mo ni alagba ba mi adeye mo je nde alajo tuko loni o wa pelu mi ajo ma mu na ni ba mi won le fa kaja oko je to le je di ma lo kan ta ba mi e ka bo e ko kale e ku rin
2: ade kule
0: ba mi mo je o
2: eyin le pe mi wa si bi yi
0: be ni
2: a ma fa ni yi
0: mo ja yo
2: eni ki wa so bi gbolohun meji gan
0: be
2: a ma fa ni yi
0: mo ja yi ba mi
2: akoko na ifa le baba re se sise lo
0: ah ba mi o sise o o sise o e gani e o
2: o ma gbe fa kari o lo da
0: ibo lowo iwa na
2: a ma gbe kule mo yi odu
0: to wu lojo pe ifa mo ni mi jaki
2: ifa n be le baba re ti mi fuke fuke nle
0: o be
2: olufa ni a mere lapa
0: alapa nu ile ba mi nu
2: lani o ka o mo ni se bi o ma ka se ti
0: e se ba nko wo yi
2: ojo ro leta ba ni wo gbin omo iya na re
0: ah ala mi bu ma so
2: ai fa wa wa ni jo mejo ya
0: bo kala ba se aju ba mi
2: bo ka ba se aju ti pa mo le ga te
0: ni
2: agba ojo la mo wa ruru bo leyin won
0: ba mi rin mi ja kin
2: sori kini mo jogun re lodo
0: awon eyin o ti ma ajebi ni o ya to sawo se
2: iran gun ni jebo ama fali
0: ba mi
2: iran kala won ajoku iran mo la mo la ni la de lo loni ko si n temi o le fenu so nipa ori
0: eh ero ni
2: bi mo ba kini yi
0: de
2: oba oni pada ko kiti eyan
0: eh oba oni pada ko kiti eyan
2: ama ba ni yin
0: eh
2: afenti oba pada ko to obo ko se ya to le dori ko do bi adan o ama ba ni yin
0: mo dahun
2: afi teje oba tenu re bode
0: e pe fun
2: adubo ji omo kini ba omo ri ose je
0: eh
2: ile oye omo loye woko omi oya lo gbomo o gba re ko mo nso
0: ah o me kon ni buba ba mi e ka bo e ba mi ka wara le
2: mo ki te
0: bi te gbe mi lo njina
2: mo ki to logun yo ya yin lenu pe e gbo oro mi ni 32 fm
0: be ni
2: won lo oro kan ta koko won wa na fe bi mi lere to bo lo mba pe a mo npa ọlọ́gbọ́n ayé kan ò lè ta kókó omi méjì aṣọ mọ̀nàmọ̀nà kan ò lè mọyé pẹ́ẹ́lẹ̀ ẹnìkan ìgbọ́n tán ìwọ̀n abalẹ̀ mọ tá a bá lè sọ tá a bá lè rí tá a sì rí aṣọ ń pẹ́
0: ẹ ṣùn bá mi ẹ pẹ́ fún wa ẹ pọ̀ láàárọ̀ ohun bá mi lẹ ti gbọ́n àjọmọ jù àjọmọ hàn náà ni lórí ètò báyìí ẹlẹ́ẹ̀kan sí ẹ̀mí náà ni kúnlẹ̀ falẹ̀ ó yẹ já bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n kí n tó wá bẹ̀rẹ̀ ẹyìn yẹn wá ti láǹfààní láti máa gbọ́ mi ẹ máa lọ sórí ìtàkùn ayélujára facebook ń wà á màá ticket ó kéré tán màá ticket méjì lórí ètò láàárọ̀ yìí ẹ màá ticket àmàlà 33,000 màá méjì lórí ètò láàárọ̀ yìí yẹtù lọ ní kí n fún wọn báyẹn ẹ máa lọ sórí ìtàkùn ayélujára facebook àwọn tó bá dáhùn béèrè lórí ìtàkùn ayélujára facebook màá mẹ́yọ kan bẹ́ẹ̀ màá sì tún mú kan náà ní ojú ìlà ẹ dúró nǹkan mẹ́ta kan mo fẹ́ béèrè ẹ wà á sọ ìyàtọ̀ tó wà láàrin wọn nǹkan mẹ́ta tí mo fẹ́ pé béèrè ọ̀pálámbá àpáàdìn àti pàǹkàrà ọ̀pálámbá àpáàdìn pàǹkàrà kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti pé kí ni kankan tó mú kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n jọ sọgbà kí wọ́n jọ jọra ọ̀pálámbá àpáàdìn pàǹkàrà ẹni tí mo fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀yìn tẹ́ ọ bá wà lórí ìtàkùn ayélujára ẹ ló máa fi ìdáyín ẹ ló máa fi sọwọ́ síbẹ̀ tó bá ti wà kókó màámu màá sì ká jáde ọ̀pálámbá àpáàdì pàǹkàrà kí ni ìyàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti pé kíkan kí ni kankan tó so gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ló so wọn papọ̀ báàmi gẹ́gẹ́ bá a ṣe máa ṣe lórí ètò yìí abala àkọ́kọ́ la pè ní ìtàn dòwe àṣẹmọ wọn ni yorùbá bọ̀ wọn ni pé béèrè ò bá tẹ́rẹ́ ànípòwe bọ́rọ̀ bá tọ́rọ̀ ànípìtàn ọ̀rọ̀ balẹ̀ báyìí ó dìtàn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ òwe ló sì ní ibi orísun tí wọ́n ti mọ́ wá èmi ìlẹ̀ wá látinú ẹsẹ̀fá èmi ìlẹ̀ wá látara àwọn àṣeyẹ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan èmi wá látinú àṣà orí ọ̀kan lè dá wà láì ní orísun rẹ̀ ẹ wá wò ó orí kan lè

0: ẹ má jì á gbàgbé àṣà ẹ má jì á gbàgbé èèwọ̀ n tó mú wá yìí èèwọ̀ dòwe ni
1: èèwọ̀ dòwe
0: èèwọ̀ dòwe ni ó rí wọn máa sọ yìí pé wọn èè wẹ ọṣẹ nínú òjò
1: tọjọ bá ti rọ báyìí ká mọ wẹ ọṣẹ
0: kọ wa jẹ pé ọbọ sẹnu ọsọrọ ọwọ amúkànkà tọ
1: kí ló sọrọ nítorí àwọn ọmọ ìsìn ó ti pọ̀jù fún wọn kí ni ọsọrọ
0: ìgbẹjọ
1: ìgbẹjọ
0: bí omi gbé ń dà lórí ilé kì í ṣe sọrọ rọrọrọrọ ọsọrọ nu ọsọrọ òjò ọkùnrin káwá ń bẹ ń jọ àná àgbẹ ni ọwọ alo oko òjò kà mọ oko ó múra ń bọ ó wá lọ wá iṣu ó wá fi ọgọ́mọ̀ dí
1: kí lọ ọgọ́mọ̀
0: ìmọ̀ ọpẹ ó gbèrú ó ń bọ̀ sọ àmọ̀ yìí pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ wá aṣu nú ebè èèpẹ̀ ó wà lárẹ̀
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ó ń rí sí i bọ̀ wá sábúlé òjò ń pa á òjò pa á títí tó wà balẹ̀ ń bọ̀ wá wàbà ọ wá gbé iṣu wọnú ilé ọ fẹ́ wá jẹ́ pé kó sin kọ́ wẹ èèpẹ̀ tí òjò gbà sí ara rẹ̀
1: kọ́ wẹ dànù
0: ọ wá bọ́ sọ́sọ́rọ̀ ó mú kànkà tọ́sẹ̀ ọ fẹ́ wẹ̀ ṣùgbọ́n olódùmarè dákinní kan
1: kínní
0: wọ́n ń pe nǹkan ní ọmọ́lé ọmọ́lé sì wẹ̀ bó ṣe jẹ́ ẹbí ìṣàngó bẹ́ẹ̀ ló tó jọ́ta ìṣàngó.
1: ẹdun ọmọlé ẹbí ìṣàngó ni ìbáṣepọ̀ ń bẹ láàrin ọmọlé àti ìṣàngó.
0: bẹ́ẹ̀ni
1: ẹ jẹ́ kí n gbọ́.
0: ìbáṣepọ̀ ń bẹ ṣùgbọ́n àní fẹ́ tuyùn lónìí ọ̀nà lọ́rẹ́bẹ̀tẹ.
1: ẹ já ọ̀rọ̀ ayà bẹ̀ kákan ọ̀rọ̀ ayà kákan àfẹnu bá díẹ̀.
0: tọ́ọ̀bá rí ọmọlé tọ́ọ̀bá wo ntọ́lọ́ ń yà sí lára ìwọ́ wo làbà tí ìṣàngó san.
1: Bọ́ ṣe máa ń ṣe lábala lábala.
0: Ó rí pé gbogbo àwọn àpẹẹrẹ ara ọmọlé wọn ti mú.
1: Ẹ ṣeun báyìí mo fi owó àti ọmọ dín lẹ́nu. Ẹ jí ká dé ojúde ọjà tá a bá ti dé a wà á tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ẹ mọ́ gbàgbé o ọ̀pá-lámbá àpáàdì àti pàǹkàrà kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àti pé kí ló pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí ló pa wọn papọ̀. Ìkànnì 32 FM lẹ̀ ń gbọ́ fẹ̀yìn ẹ̀ lówe-lówe ní ètò èyí tó ń gorí àtẹ ẹ kú kalẹ̀.
2: máa wo mi bí mo ṣe fẹ̀yìn.
3: mo ń gbọ́ 32 FM.
4: 32 FM 94.9.
5: Gagaga.
6: Gánsi.
5: Gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn. A rí pẹ̀lú àpẹẹrẹ ní. Gánusi Aba Mixture. Àgbà ògùn. Amára sọjí. Ká fògidì ewé àtẹgbọ́sẹ́. Yọ̀ lọ́tínú. Gánusi. Faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé. Gánusi Aba Mixture ni ó gbẹlura. Bínú kú tínú ń kún gbòdògbòdò. Ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé. Torí kéríkà ara ń roni. Láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́. Ó ń rẹ sanra díẹ̀ díẹ̀ nu. Yá sàwárí egbògi Gánusi Aba Mixture. Bóòsì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bọ́ba dẹrẹ alẹ́. Gánusi Aba Mixture ni ó gbẹlura. Ẹran rẹ̀ ó sì lékan sí lórí òkèlè. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù. Mára fúyẹ́. Gánusi Aba Mixture ńlágbádé fún o. Tòbára ni ọgọ́ta ọdún. Tó tún gbọ́ ọmọdé níyàwó. Lára rẹ̀ tún ta kútúkútú. Irúfẹ́ Gánusi Aba Mixture ló gbẹlura. Gánusi Aba Mixture ó tún wà káàkiri ilé ìtajà ògùn àti lágbẹ́ni káríkárí. A sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Gánusi Aba Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe. Ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbàdàn ló wà. Telephone 08081689617 08081689617 Gánusi ló kára ó takebe.
7: Gágaga.
6: Gánusi.
8: Owó iyebíye lọ pé èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. New phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ń ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair, phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀ Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-696-0706. 0809-695-7878. Real Phones. Iṣẹ́ tó yẹ wà yékè yékè pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
6: Kò sí oúnjẹ tí kò wù kúkún inú. Ìjòyè pàtàkì ni a màlà láwùjọ òkèlè. Aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà, kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́. Ọ̀fun mi.
7: Ilé yìí o. 82FM 94.9 fẹ̀yìn ẹ̀. Lótú ti tẹ́pẹpẹ ètò. Àyájọ́ Àmàlà. Àmàlà fẹ́. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Lótú kò. Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. 29 August 2026. Àti ṣerí, a máa tún ṣe yìí. A sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè. Tonti gbádùn, àlùjò, àwàdà, ẹ̀rí kéékèèké. Tonti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí. Pẹ̀lú ọbẹ̀ ewé dú, gbẹ̀gìrì, ìlà, ẹ̀fọ́ rírò, ẹran, pọ̀mọ́, tó káta mọ́ra ṣe kọrọ̀kọ̀tọ̀ sórí àmàlà. Láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀. Ẹgbẹ̀rún mẹ́ta náírà. Lẹ ò fura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn. Pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn. Bíbìrì fúd kàǹtì lókè àdó. Ìyá Àdìjà Alámàlà. Ní Yànà Adé Ọ̀yọ́. Ìyá Ọ̀yọ́ Alámàlà. Lọ́jà Àgbàrímú. Àtàwọn olóúnjẹ ìgbàlódé mi. Kò tọ́ síbẹ̀. Àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣù àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá. Tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí. Atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù. Ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn. Bó bá wa dọ̀jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. Àtúyàyà tó yáyà pàdé ní Recreation Club ní Dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn. Òlá tó ti sọ̀dí wòkè bùkà bùta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjò tó bá gbàmù. Àmàlà Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House. Sabi kẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-218-5194. Pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi. Èmi àti Maggi alájọṣepọ̀ tó dánmọ́rọ́.
9: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Ètò ìgbéyàwó láyé.
11: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
12: Bí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ní tòótọ́.
11: Ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
9: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
13: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
9: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
9: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
11: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwájú ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
15: 0707-46031. Ojúru wọn bá ti rí dandan ni kíru wọn fara mọ. Ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà yìí ká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ giri ọkọ̀ nírònà. Iná lòfin kò mẹ́ni ọ̀dá, ìdá lòfin kò mẹ́ni ọ̀rọ̀. Àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀. Ẹ mọ́ pàtẹ sójú títì mọ́, ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
16: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

0: ẹ̀ka bọ̀ padà láti jíde ọjà yóò bá bọ̀ wọn ní pépé tá a bá roko tì sí láǹfà bọ̀ sí bá mi ń sọ ọ̀rọ̀ kan ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ọmọlé àti sango tó fi fa sábà bíi wípé àkínwẹ̀ ọ̀sẹ̀ nínú òjò.
1: ó ṣeun ọ̀rọ̀ sí lájà mi sì ń jẹ́
0: ọ̀rọ̀ sí lájà mi sì ń jẹ́
1: bí ọ̀rọ̀ sí mọ́ wa ń etí olódùmarè ló dá ọmọlé ọmọlé ìṣíwẹ̀ inú kọ́ wà lórí ẹgbẹ́ lórí lẹ́gbẹ̀ẹ́gi tàbí kọ́ wà lára gànà ó wá rí àrífín kan ń bẹ tọ́mọlé máa tọrọ lọ́wọ́ sango ní musago bínú tí òjò bá rọ̀ tí ń ṣàrà tí ó gbolẹ̀ mẹ́tìtìtì ọmọlé ọ̀wà dúró lẹ́gbẹ̀ẹ́ gànà yóò wá náwó síbi ọ̀sọ̀rọ̀ òjò yóò wá sọ olùkóso arẹ̀kújà ọ̀ráyé rẹ gbogbo òjò tó ti rọ̀ látòní ni òkun àtẹ̀wọ́ mi yóò inú ọba bí sango tí o sì mọ bí wọn ṣe kí sango.
0: mi mọ bàmí.
1: ajàmá máa là ẹlẹ́dùn kan àgbégbé inú bí sango lálẹ́ di ọ̀run pa pápákọ̀ wọn san ara pa ọmọlé ti lọ ìgànnà lásán ni ẹdùn ara ó bàjà ó wá rí bàbá àgbẹ̀ tó tokodé tó ń mọ̀ṣẹ́ tó mú kánkàn tọ́bọ̀ bí ọ̀sọ̀ òròjò tí ń wẹ̀ kọ̀mọ̀pọ̀ mọ̀ọ́lé ti dé ẹgbẹ́ gànà léèwù òun wó ṣe orí ń wẹ̀ ṣòkòṣòkòṣòkòṣò ọmọlé wa náwó nígun gànà tó wà olùkóso arẹ̀kújayé àráyé rẹ gbogbo òjò tó ti rọ̀ látòní ni òkun ọwọ́ òun yo pa tí sango ọ̀sán ara ẹni tí ń wẹ̀ lẹ́dùn bá ọ̀pá nígbà tí àwọn òmòye àwọn èèyàn tí wọn ó rí gbà kò kúkú jalè fúnra ẹ ló lóko fúnra ẹ ló tokodé iṣu oko rẹ ló wà kò kí ni ọfà ju pé bóyá ọsẹ tí fi wẹ̀ ní ojú ni ọsẹ láyé látòní lọ tójò bá rọ ẹnìkan kan gbọdọ wẹsẹ ní ojú lọ ẹyin alákọwé tàbí lélẹ́ẹ̀bó lè pè sí tàbú.
0: ẹwọ ni ẹwọ ẹwọ ẹwọ ẹṣin ẹṣin.
1: tàbú.
0: wọ́n ní ẹ̀wọ̀ tí ò bá pa ni yóò pa ni lásọ bẹ́ẹ̀ ni àbí bá mi tí ò bá pa yẹn yóò pa yẹn lásọ. ẹ bá mi nígbà tí à ń bọ ẹ tún sọ nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ní pé ká máa jẹun lójú ọ̀nà ká máa jẹun lójú ọ̀nà torí pé tá a bá jẹun lójú ọ̀nà àníyó àwọn kan ti wá wò pé ẹ̀wọ̀ ìmọ́tótó ni pé téèyàn bá ń jẹun lójú ọ̀nà àbí téèyàn bá dúró ní ẹnu ọ̀nà ó ṣeé ṣe kí iyẹ̀pẹ̀ kó gbọ̀n sí gẹ́gẹ́ bí òwe èyí tí a wá ṣe àgbéyẹ̀wò ta ni pé àìṣe ilé ayé ló ń gbé ẹ̀yàn tó bá ṣe yóò gba òde ọ̀run lọ ni ṣé bó ṣe rí náà nu nípa pé a gbọ́dọ̀ jókòó àbí jẹun lójú ọ̀nà lẹ́nu ọ̀nà.
1: ìṣẹ̀lẹ̀ náà ló mú di tán ìṣẹ̀lẹ̀ náà ló mú di ìwọ̀ àì jẹun lójú ọ̀nà tí a wù kọ̀sádédé ṣẹlẹ̀ bàbá kan ń bẹ níjọ mọ̀nà ọ̀fẹ́yàwó ìyàwó àkọ́fẹ́ rẹ̀ ó bímọ mẹ́rin ó sì jẹ́ nìkan tó lákàkì tó dáko tó ní dúkìá sọ́sùn pé àwọn àgbààgbà níjọ mọ̀nà wọn a máa fọmọ fúnra wọn kò pẹ́ kó dìnà ó tún rọ́dọ̀ bíi mí-ín lábúlé mi-ín ó tún fẹ́ ó fi ṣàyà
0: ọdún méjì
1: ìyàwó tàkọ́kọ́ bímọ mẹ́rin ṣùgbọ́n àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin obìnrin ni wọ́n nígbàtí ìyàwó òde tí ó bímọ ọkùnrin ló bí ṣó sì mọ̀ pé ṣíṣẹ̀ ń tẹ̀lé làwọn orogún ọjọ́ nǹkan dàbí orogún sì ṣe ń pa ààyè bọ́ ọba ọpá bò bọ́ bù lẹ́sẹ̀ ẹran lọkọ̀ mẹ́sẹ̀ lọ ìyàwó yìí àti ìyáálé ẹ̀ wọ́n wá fẹ́ gbọ́njẹ kò sómi ńlé ìyáálé wa sọ fún ìyàwó wa pé wà á lo odò lọ pọnmi wá ìyàwó bókété ògbèròdò ọmọ rẹ náà sì ti dàgbà díẹ ìyàwó kọ àmọ tiẹ sọọdẹ ọtẹni ọmọ tìyàwó jókòó lẹnu ọnà tọjọkùnrin ìyáálé bẹrẹ sí í gbàmù ọbẹ kaná ọbẹ ọgbọlọ nígbà tó bẹ yíya kẹta ìyáálé gbé ọbẹ kẹkẹẹkẹ ọfẹ gbé wọnú yàrá lọ ọkọṣẹ para gbogbo ọbẹ tí ìyáálé gbé lọwọ gbádá orí ọmọ tọjọ kò lẹnu ọnà
0: tọjọ mọ ìyàwó
1: tọjọ mọ ìyàwó lọdàlẹ Hmm. Ama fani yi.
0: Ba mi mo je.
1: Wa du du du du. Wa sare sare sare. Olojo de bo mo yi ni. Orula. Egba ti yawo to dode tori nto sele. Bi an se sa soke sa sodo. To lohun ogba mo. To se po mo iku. Iyawo ba ko le ri ni pe ya le hun po mo hun o. Tori pe un lo n ba kun ni o. A fe jeun ni o. O fo ma jeun o. Ah. Awon agba mo je o baje ejo hun ona. Won mu yawo odo. Won petu si nu. Mo binu. O se si ni. Ko mama o bi mi. Won sa ro ntutu. Ai wa ma o. Latenu o ni enikan ko gbodo joko lenu ona mo. To bi nu.
0: Ah yoba aro yoba npa mi ke se nkan teyan kan le fi oye nikan gbe bi ko ba ye pe keyan o se iwadi re bo se to ati bi o se ye lori owe kan o na lati mu awon ewo bi meji ba n ba mi o yoba ku asa yoba ku se a be se mo gbadun emi ati baba re ni gbogbo ojo mejo mejo lori eto yin eto wa lowe lowe e wa mo nkan to sile ni bi pe a jo gbe la gan biba mi se soro sekun ibere te ba ni lati bere lowo won lori e ti won mu wa abi nkan mi to tun je yin lokan bayi aye ti sisile fun yin bayi o aye ti sisile fun yin ele te yi ti baba se loni itowo lasan ni o ta mo dudu osan ni o to ba di ojo mejo a wa bo sinu re ni jugbu jugbu jugbu jugbu ati ni ponpo yekete 0705-5009-49-0809-7009-49+234906-2009-49 on the number ti ekwe si ibere wo le fe be lowo ba mi ati wi pe ibere wo na ni eyin na to fe mu gege bi number ti e fi jebun lori eto yi awon eyan ti fi da awon sowo sori itako ayelujara Facebook mo ni pe kini iyato ti nbe laarin opalamba mo ni kini kilo opalamba kini pankara ati apadi ame yan ti po lori itako ayelujara Facebook e ma fi ibere yin sowo sibe sowo sibe ba mi e wa wo nisin bi won se ni pe ki eyan mo we o se ninu ojo yin se teyan ba ti wa we bayi se eyan dejanu
1: won la ise ile aye ni gbe a ma se nbe de no e ba ti pe nko da ko da ni ko da bi se go ba ti e sa ara mo nkan mi o se le ngba ti pele wo nta ba ti le pele wo e mo ji a ma se ọgbọ́ ọmọ fani yi
0: bá mi
1: tá a bá ti pèlè wo ẹ mọ jẹ a ṣe mọ ṣe lóògùn mọmọ
0: tẹyìn bá ti ṣe báyìí
1: ẹni tó ṣe ń jẹ òní ilẹ̀ rí o
0: ẹ káàsán o orúkọ yín àbí tẹtí ń pè
2: kọ́lá ti tẹ ló kọ mi
0: ẹ ṣeun
2: bàbá mo kí yín
1: o
2: ẹ kú ijọ mẹta o
1: àwọn ọmọ náà
2: ẹ kò kú àti ní bọ́ọ̀lì
1: ọ̀ká rẹ láyé
2: Ilé wa dùnkì náà láti ẹsẹ̀lẹ̀.
1: Àwọn
2: ẹ fún mi ìbéèrè kẹrin.
0: Ìbéèrè kẹrin. Ó yà òǹlẹ̀lẹ̀ yóò àìgbọ́fọ́ là ń wòkè. Ọ̀tẹ̀ ló sọ bínú.
2: Ọ̀tẹ̀ ló sọ ìbínú.
0: Ọ̀tẹ̀ ló ń sọ bínú ogun ló ń balẹ̀ ara á jẹ́ ṣe gbọ́bà ń ṣe àfọ́lẹ̀ tẹ́wà bóyá ìbéèrè tèmi lẹ̀ wá fẹ́ ta pé ọ̀dọ̀ bàbá lè tí wọ́n fẹ́ béèrè ìbéèrè ẹ tún láǹfààní láti gbé ìbéèrè láti ọ̀dọ̀ bàbá ẹ mọ̀ wípé igba wo ojú àwọn olú àbí bò ni wọ́n ṣe máa ń pè ọ̀tẹ̀ ní sọ bínú ogun ní balẹ̀ ara á jẹ́.
2: Nǹkan tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ wọn mo fẹ́ kí ìtumọ̀ wọn máa sọ wípé
1: ewé ní ń bẹ lórí iṣu là ń bọ̀wọ̀ kankan tí a bá ti ṣe wé lórí iṣu máa fi kankan iṣu fọ nǹkan a fi fọ kòkò ṣùgbọ́n ewé ń bẹ lórí iṣu tíṣu ń bẹ lónú ebè ẹ lè mú ìtàkùn iṣu kẹ́ẹ̀pẹ́ fi fọ nǹkan.
0: Ìtàkùn ni wọ́n pè ní kẹ̀ǹkẹ̀ǹ.
1: Ewé ní bẹ́ẹ̀
0: lára ń bọ̀wọ̀ kẹ̀ǹkẹ̀ǹ.
1: Ìtàkùn ṣùgbọ́n ẹ bá ti jáwé ẹ bá ti rọtẹ́ ewé kúrò lára ẹ̀ ó ti di kankan. Bàbá ní bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀ là ń bọ̀wọ̀ fọmọ. Ìfẹ́ ní bẹ́ẹ̀ ìfẹ́ lewúrẹ́ ní tẹ́ ẹ bá kọ ẹ̀hún gbọ̀n. Ìran obìnrin kan ewu. ifeni
0: itori ebi na ti woye ba mi pe se kenken ni ewe to to ase isu ni kenken ni ko si kenken be
1: ah ewe ni be lori isu la nbe wo kenken
0: itakun
1: isu kenken ni sugbon gba to se pe ti mu ku onu ebe ewe si nbe ewe nbe lara okun isu e ti le pe fi so kankan eyin eje ogbe tan e ri po dun fo kunku
0: Allah babo koni ba mi o mi be lo mo koni o tori pe enu mo gba ya mi patan mo e ka san
3: e kan la
0: e se won
3: e ta pa e ko eto an
0: ele da lonto
3: o ye won ke la si lo awe
0: e se won
1: awe o ma ju kudi e
0: e gbe soku je won ma je lawe
3: Ẹni
0: ta ló ń jẹ ti ẹ láàyè.
1: Ẹyin lọ máa ta ayé sọ́nà.
3: Ọ̀pẹ́ bàtà bòtí náà lẹ́mọ sọ pé awé ajò kú sí ẹ̀yìn náà bàbá ta ní jẹ ti ẹ láàyè.
0: Ẹ ọ̀yà ẹ fẹ́ béèrè abẹ́ fẹ́ mú béèrè.
3: Ẹ mú béèrè wá sáyẹ̀wò.
0: Ẹyà ọ̀yà ẹyin ni ẹ mú nọ́mbà tẹ fẹ́.
3: Kí mú nọ́mbà.
0: Ẹ.
3: Ẹgúnmi ní ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè karùn-ún. Ọ̀yà ọ̀tí ọ̀tán là ń pé ibì kan la kì í gbé. Ṣé ẹ gbọ́ mi? Wọ́n ti lọ. Àwọn ará ayé ti lọ. Ọ̀tí ọ̀tán là ń pé ibì kan la kì í gbé ibi tó bá gbé ni ilé ẹni. Báàmí, kẹ́bẹ̀ sọ wípé kò ṣe tó gbọ́tọ̀ kò ṣe tó mọ̀ tán. Ayẹ̀ ṣe ń fi òórùn yín sásọ ni ibi tí ń bá ti yàbàrá ẹ máa pè mí padà pé kẹ́ ṣe bá òun báyìí ló ṣe rí ọ̀nà tá à ń gbé gbà lélẹ̀ yìí o ẹ ṣeun. Ẹ kásán
3: o.
0: Orúkọ yín àti tẹ́tí pé.
3: Ọlájídé Abọ́tẹ̀dé ni láti àbọ̀tá bábá mi mú kí yín ẹ kú orí àlejò ẹ wíwá tá ẹ fẹ́ wá bá wa o ẹgbẹ́ ọlọ́run bí àárọ̀ yín lọ́rùn náà o.
1: Àmì o
3: Ọlájídé Abọ́sàndé ni Ifá.
0: Láti.
3: Ẹ̀lẹ́ o. Láti àpáta, ìbéèrè kẹfà.
0: Ìbéèrè kẹfà. Ẹ fún mi ní òwe mẹ́ta tó ní àpáta nínú.
3: Àpáta akoro. Àpáta roro. Olóko da sí. Olóko òbá da sí. Kí ni ó fi àpáta ṣe?
0: Apata ganga to apata ganga.
3: Apata ganga. Ori le na ni kuwa. Gugu e na apata na ni.
1: Apata pa lati para re lajuba. Ejo wo lo le pata lori apata ti o nipa.
0: Se go ba mi le fun yin mewa. Bàbá arábìnrin a máa lérí ogun ẹ̀mí ò ní sọ̀rọ̀ ìjà fún àwájú ẹni tí ó nà mí pa. Àpáta. Ẹ kásán. Ó dàbí nǹkan. Ojú òpó obi tẹ́ wa ọ̀tọ́ dáadáa 0705-5000-949-08097000-949. Ẹ kásán.
3: Ẹ káàsán
0: orúkọ yín àbí tẹ́tí ń bè pé.
3: Sani Abidi ni láti Arọ́bá. Àti bàbá mi káàbọ̀. Wọ́n pè fún wa o. A máa rí wọn bá o. Náà mo mú wọn kó lè bá. Ifá ńlá ẹ tún ṣẹ́.
0: Ẹ ṣùn.
3: Láti ẹsẹ̀ mi ni jóná. Hello.
0: Mo ń gbọ́ yín.
3: Ọya ẹkún ni ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì.
0: Ṣé mi ni kí fún yín ni àbí bàbá?
3: Nígbà mi fún mi.
0: Báàmì òwe mẹ́ta lẹ́fun o, wọ́n sì gbọ́dọ̀ dá rìn láàrin ìṣẹ́jú àyà ọgbọ̀n tí wọ́n bá dá ẹyọ kan ní bọ́ síbò mí táwọn kò bá ti tó wọ́n ti tó nánu. Ọ̀sọ́ ti yá ọ̀yà báàmì kí fún ọ lò.
1: Ìbéèrè mi àkọ́kọ́ tí wọ́n bá sọ yí pé ẹmu ọ̀nà mélòó wọ́n gbà pé ẹmu.
3: Wọ́n bá sọ yí pé ẹmu. Wọ́n lè mú yàn kí agbófinró mú yàn. Èèyàn lè mú yàn pé ọmọ yìí jẹ́ àwọn òbí lẹ̀.
0: mo lo na melo
1: ona melo won agba
3: ale me ran ti olo mo ja yi mu wa ti
1: ore o se o ka re e to bi ju be na lo ti so
0: pe ko lo mo ja yo mo e bo e kan lo wa down e kan ni wa down meta
3: meta ni
0: meta
3: ni agbo tin ro le muyan wa le muyan ki
0: ti eyan ba muyan tolopa ba muyan tolon ba muyan tai ba muyan in to sele nu e gba o ikan na le down
3: ada
0: esun ya bi
1: esun na ni ogori oke na jawo laya
0: mi gba
1: eni to san na inu ogori oke
0: eni to san na inu ogori oke
1: jawo laya
0: ba mi se igba ton ba san ninu ogori oke nisin ton jawo laya telomi na tun de ta tun wo pe bayin na a wo fe ni pe se ba fe nikan lekan ka tu fa won na be e si mo ro awon eyan wa ah mo fi won se je lobe to to bi ori eyan agba ba mi e ka san
3: hello e ka san
0: oruko yan ti tin pe
3: ori ofe lu pe latale sin loye
0: ori ofe latale sin loye esun ibere keji ibere keji oya o ida oro gba ikoko
3: eni
0: ida oro gba ikoko
3: asmi ho
0: ah ida oro gba koko ida oro gba kile ah ati so lori eto te pe ati e mo wa gege bi itan dore gan nigba kan ta tu popo pepe ta tu popo yekete ah itan dore kan ni ti akoko ba wa bi to ba digba mi ba mi o tun ba wa pada sori re won ba wa tupon po yekete re won ba wa pabi yo abedun re
1: idoro gba koko ni idoro gba de
0: de mhm mhm se gbo ba oni tan kan to ro mo mhm e ka san
3: e ka san
0: oru ton yan ti tin pe
3: lo ko mi ni ya sauda
0: e ya sauda lo ko yin
3: ja so la lo ko
0: e sun
3: lati bodi
0: e ba mi kuro mi te fin gbo wa e ba mi kuro mi te fin gbo wa
3: mo ti kuro nbe
0: e sun e sun bode se bi oja bode gangan lewa
3: ni oja bode ko mo fe so mo
0: aha mo fe bere bere kan to je mata awon alagbo ni mo ayin ba ti
3: aha
0: oya e fe bere bere lo ba mi abi e fe mu bere
3: owo yin mo ti fe bere bere
0: ke lo de te baba mi na ja
3: ibere kerin
0: ibere ke won ti mu kerin ibere kejo ibere kejo oro ta ba so leti ore ki se oro asiri
3: oro ta ba so leti ore
0: ki
3: se oro asiri o pa ka so
0: ah awo ta ba fi sinu eni ni pe kan rin ke se e mo pe seran seran ma nle ton jewo fun te ba ni ore kan to je mule yin yo tun je mule fe lomi na ti wa le ti foro si lowo nisiyi o tun se ko le ti o tun fi to le ti pe ah maji alagbaje ogbo ya alagbaye lo so fun mi o sugbon nkan ti yan ba fi sinu ara re ti ko so fe ni kankan o na ni ope kan ni ke se nu re ni o je gege bi oro asiri eh o da bi alade wuwo ni ba e mo tun alade wuwo
1: be ba so mo lo
0: ba kilo de ba nje pe e ti mo ni awon dan to je dan sepe sepe red me dance e ti ma ni nle fun gbogbo nkan
1: eh so mo pe nta mo ni ko nta ma je bi en we na ikun ni to nba nlo nlo epa oloko kan o si mo bo si nlenu
0: nta ma je bi en we na kini we na kini ti ba leyan we na
1: se ba ko won fi gba ni se se wo ma gba fin
0: mi ma gba fin
1: awon wo lo ma gba fin
0: awon ti won awon fi gba fi gba
1: nkan so ko se re
0: ni nko 0705549 0809 7049 e mo gbagbe mo bere bere lori takwa ilu jara kini opa lamba kini apadi mo bere ba e ka san kini pankara e ka san
3: hello ipanla
0: e ka san ma
3: kilo ja mi lekan
0: network lo ja yin Eh mo ti bere bere. Hello ma. Se be ti mu bere tele.
4: Hello.
0: Ah. A te ba lanfani ati pe pada.
1: Network in.
0: E ka san.
4: E ka san.
0: Oruko yin ati te tin pe.
4: Oruko mi se Kinoch. Lati Makola.
0: Lati Makola.
4: Se na ruko te so ni si kan.
0: E mo so e lo fi sori ta kan yi jara Facebook. Facebook lati dan re.
4: Ẹni tá a bàlè lórí lókun.
0: Láì ló máa gùn. Kẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ mi o. Yọ̀bá ni pé èèyàn tó pàlè lóbìnrin òkú lọ da òpó lóró. Kí ni a lè? Bíi kéèyàn fi nǹkan kan síbì kan pé mo ti fi kíní, mo ti sàmì sí kíní tí n ká ti tèmi ni. Ìtàn kan náà lọ́rọ̀ mọ́, mo máa ń sọ lórí ètò yìí. Tí n bá ní kí n tẹnubọ̀ ọjọ́ lọ. Ṣé mọ̀ gẹ́gẹ́ bí àṣà nílẹ̀ Yorùbá tí ẹnìkan bá kú, àbúrò ó lè súpọ̀ ẹ̀gbọ́n rẹ̀. Àbúrò tó wá lẹ̀tọ̀ láì súpọ̀ ẹ̀gbọ́n wá tóbi méjì sí mẹ́ta. Ìkan wá ti ń ṣe gẹ́gẹ́ bí ọkọ láyà táwọn yẹn ti wá. Mọ́gùn bíbó.
1: Alálò ẹ̀ lánìí. Ètò ní máa ṣe ọ́n gbẹ́rẹ́ papọ̀.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ ń pàlè kọ́ o. Ẹ ń bàlè ni.
0: Bàlè. Bàlè yàtọ̀ sí pàlè.
1: Ọwọ́ ẹyọ yàtọ̀ o.
0: Ẹ ṣan.
4: Ẹ kú ètò bí mo ságbà
0: kan. Mo fẹ́ ọ̀ ṣe jẹ lọ́bẹ̀. Etí kan yẹrí. Wọ́n láwọn ságbà kan. 0705 5009 49. Ẹ ká san.
4: Ìfàlè.
0: Ẹ ṣeun.
4: Ìfàlè.
0: Ẹ bá ń kí bàbá ni ẹ máa ń fi yùn kọ́ mi lọ́mi ọbẹ̀.
5: Ìwé ni kò. Àbámu kí ni ara tán.
1: Ẹlẹ́ o.
5: Àgbáyé ọ̀kalẹ̀ pẹ̀ fáwọn ní bá o.
1: Ọṣẹ́ obi ń lọ wẹ̀lú.
5: Orúkọ tèmi ni Bọ̀dá ní ìṣẹ́ta sọ́lọ̀. Yíkì Ayàbẹ̀ nọmba wa.
0: Ayàbẹ̀ nọmba wa.
5: Ife fún ìbéèrè àkọ́kọ́ nọmba wa.
0: Ìbéèrè àkọ́kọ́ nọmba wa. Ẹjìn bá yín wa gbogbo ẹ̀ ti lé ra wọn. Ẹjìn bá mi ò fún yín béèrè. Báyìí bá ń fún wọn ní òwe. Mẹ́ta wọn dá. Tí wọ́n sì parí ẹ̀.
1: Èmi ní tàn fún wa ní òwe.
5: Báàlẹ̀ bá fà á lẹ̀ o. Ọmọ kì í lè mí o.
1: Kí n fà á lẹ̀.
5: Ọmọ kì í lè mí.
0: Ó lè mí lórí. Ẹ jìn bèrè. Alágbàro, mo ti bẹ̀rẹ̀ o. Alágbàro tó fẹ́ fi iṣẹ́ àgbàro ran ẹ̀wọ̀ ẹ̀sùn.
5: Ọwọ́ rẹ̀ ó dá pàdì.
0: Orí ìrànlọ́kọ́ ni ó wọ̀ ọ́. Ẹni tó ń gba àgbàro káàkiri tó ní pé iṣẹ́ àgbàro tó ń bá ṣe lọ́wọ́ fi ra ẹ̀wọ̀ ẹ̀sùn. Orí ìrànlọ́kọ́ ni yóò wà sọ náà torí ẹ̀yìn rẹ̀ ti ká le gan. Yóò ti ká le bí ọ̀wé kan wà ní tí ìfẹ́ sọ báyìí. Mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìbéèrè ni báyìí. Tí wọ́n ní wípé ká tó ìgbéragùtàn.
1: Ká tó tàgbéragùtàn. Ká tó fáwọ̀ gbéyàwó.
0: Ẹ mọ̀ parẹ́. 0705 5009 49 0809 7009 49 +23 4906 2009 49. Àwọn yẹn ti wà lórí ìtàkùn ayélujára. Wọ́n ti fi ìbéèrè sọwọ́ síbẹ̀ gan tó pọ̀. Mo ní pé kí ni ọ̀pálámbá, kí ni pàǹkàrà, kí ni àpáàdì, kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn, àti pé kí ni ìjọra wọn. Mo ti rí lógún lọ́gbọ̀n lórí ìtàkùn ayélujára. Ẹ kà sán. Orúkọ yín o.
6: Ayọ̀ látàpẹ̀tẹ̀.
0: Ẹ sọ pé ẹ káàsán nígbà tí ẹ fẹ́ kàròyìn. Ẹ káàsán o. Ẹ kàn fi ìròyìn àgbáyé ló ń tẹ́lẹ̀ tí gbọ́ èsì ni.
6: Ẹ káàsán. Ẹ táàbọ̀ akí yín o.
1: Mo dáhùn o.
6: Ọlọ́run rọ ọ̀rẹ́ mi ni o.
1: Àtàyé náà.
6: Kẹ́sí bí ìbéèrè fẹ́ ń béèrè lórí ìtàkùn
0: àgbáyé. Rárá o. Ẹ lọ fi ẹ ma ṣẹlẹ.
6: Àwọn tá a ní fóònù ńlá ń kọ́.
0: Eto e non li mo fini pe, e yon ma bere bere en bi ba yi.
6: Ita mo to po fi, ko wa, bredi ko wa lomi yon zinon.
0: Very good. Lomi le wa leg ben to ba ni phone to shida, to ni laba yen. Mele ni kono o dan re si be. Ele ni kono o dan re si be.
6: Oya, very good.
0: Oya, soko to ti si shi ala, ha?
6: Oko lomi be.
0: E wure o pe won o si omo iya agutan.
6: Agutan lo ni ya omo dududu.
0: Dudu. Agutan dudu ba lo jori. Bo wa ni o si ni pe won iya won obi dudu. Se agutan dudu ba lo jo wa, be ni ewure dudu na si wa. Ewure o po won o so mo iya agutan. Agutan lo ni ya ohun obi kukuru. Se mo, ewure kuru ju agutan lo. Ke se dudu. Lo ni ya ohun obi kukuru ni. Abi dudu.
6: Be si ra o.
0: Abi se agutan dudu ri.
6: Mo ri ri be.
0: Bo wa ni o se wa ni ya ohun obi dudu.
6: Kukuru. Ogbon
0: ni nko ni sheri lori eto a ma nse atunse awon oro Yoruba kan no do fini pe ki Yoruba mi mo pe mi sakiyesi tori pe o da bi gba ta ba gbe omi lati bi kan ni imi le ti sedanu atun le ti bu omi mo omi in ton je ki ede Yoruba ko ma lo seyin nu tori pe awon mi ti o ba lanfani lati wa ni bi ti aro awa ta wa yi ati to ye ati to yin wa ko papo ti awon yo wa ri pe wa wa mo bi nkan ti won so be na lori lai mo wi pe gbogbo re ti wo inu ara won
7: ami
0: ba mi awon oro Yoruba kan wa to je wi pe a ma nse asipe re sugbon eyan ti gba bi a to pe bo se ri nanu ti ba ti mu wa e ma ba pa bi yo abidun re e ma ba pa bi yo abidun re ka ma se atunse si awon oro.
1: O mo pe ngbo ite so ni isin ngba ti o ti si we nta baba wa wi ni pe ewuri opo won so mo iya agutan agutan lo ni ya awon obi dudu ngba to pinpin iwe de la wa won pe kini je dudu kini yato bo la bo lo se le je ewure agutan ta lo to bi jura won lo a pinpin iwe le fi to ngba ta baba wa si nlo we nko si we.
0: Oro Yoruba mi na wa te pe bi oyun so gba bi oyun se lati gbogbo kan dagba bodo ma tun dagba
1: ara re na ni ekedaye bo le se pari e
0: wa ni ekedaye asa dapo mu en ti won so nu bo wa ni
1: an kan si ma so yi pe ekedaye asa dapo mu ekedaye asa dapo mu si ni
0: okedaye asa diapo mu bo lo se ri be to le mo pe ekedaye asa diapo mu nkan bo lo se ri be ba ni
1: o ri be iwo na ti e wowo so le mu asa ni ko po mu
0: awon ti won ti e ni won ma mu ga pe won o kin fe ma yo gan
1: we ma yo ji bo yo e ba fi yo ja be won o le mo ora won o ti yato
0: bo lo se wa ri be itan kan na lo ro mo o
1: itan lo ro mo itan ogun ni itan ogun loro mo
0: e ja gbo e ba mi e le ti ja ji gbo ba n ka ti nu e ka ti mo ba
1: gbo itan ogun ni nga won ana na baba wa n jagun ni jebu won ti ma lo ra etu so ye oba ni si etu yi ngba nkan wa daru ti won o fe ta etu fa wa abadan mo apo musire nbe la ngba lo jebu won wa lo Yoruba won wa fe pe to ba de oja apo mu ba nra etu bo won ni wi be dakun bo ba ra sa ba nra bo asa ni ekedaye asa dapo mu nbo la won eyi ti tun wa nra etu ati pe won ogbodo tetu fun omo nbo wa ni ngba won otan le re ti won o ri die won ri pe ogbon la nlo ta fi lo Yoruba hun ta fi pe letumo ta fi n pe ni asa
0: ke se asa ta mu gaga ni won so
1: rara o ka le fura ba pe dakun ba
0: ba rasa wa
1: ba ro o ka bo ba rasa wa lapo mu o ti fo kan si pe asa lo na
7: esun
1: won ton pe lagira o asa won pe lagira
0: ba mi mo fe ke ba mi sise lori owe kan a tu to ba ti di ose to nbo bi pe iloya oni bodi apo mu ako nifa
1: agbalobi
0: agbalobi
1: opele to to fe fi ton se aja tun wo lo
0: a sise lori njo mejo e si 0705 5009 49 tin ba ti mele ma wa ka won ti won dan lori itakan ile jara e ka san oruko yin ati te tin pe
7: o wa la le
0: lati
7: lati atere
0: atere
7: yeah
0: then
1: ile atere aboku atere
0: mo ni se ile atere aboku atere boya won lo gba le nbe
7: ni o atere ni lo yo le
0: e seun
7: Boya ko mo je nje jo ifa e je fun nkan kan ran je si mi ti je ya jo mo tun je
0: so e mo to sele e mo to sele e bi mi ni tori pe en to ye ko ba yin se si yin e mo se se fi nkan yin sowo si ni mo se fi nkan yin so e ri laipe te ba ti ri e ri laipe e mo pe mo jewo fun yin ba mo jewo
7: Amen.
1: E banki.
0: Oye, e jike fun yin bere. E mu bere. Ibere kini enikan ma ti mu. O ni bo se pe won gba. E jike mu awon e to kun be wa. E ma gba o. So ti ya.
7: Mo gba.
0: Oni suru.
7: Ni fun ara kini hun.
0: Gbongbo ojude ba be ni.
7: Iko ni lese.
0: Ha, aso to kan gun se gun.
7: Ni je pe.
1: Omo bo ni ori.
0: Ego.
7: Kireso.
1: Mo lo mo bo ni o.
7: Ah, Oyo State na ni.
1: La bala bo loyo, apa kin na apa kin ya, apa kata.
7: Alaafin gangan.
1: O kare o.
0: Eseun.
7: Oyo Alaafin.
1: O kare o mo si.
0: Eseun. Ese won e ka bo si ta FM. Ese ngbo mi. E ma fun yin ticket amala. Ma fun yin ticket amala. Se ngbo mi.
7: Ah, ni mo ngbo ojo o.
0: E ma wa gba nile se wa on the 29 ni, on the 29. On the 29.
7: Ah. Eh, se Alan je le raye wa ni o.
0: Ti e ba le. Ti e ba le raye, se ka fe lo
7: mi. Omo mi o wa.
0: Ehe.
7: Omo mi o wa.
0: Sugbe ko to di igba nile se wa ma gba ticket yen o.
7: O, Olorun o fun mi raye. Lati wa wa gba.
0: E ji kin tete mo te. Mungba?
7: Yes, sir. Mungba mungto juni.
0: Okay, Ebe aka send card si yingba.
7: E fun mi ma mo bi on wa se o ti wa lo lude ti ko o ti wa lo lude.
0: E ko wa gba ticket amala yen to ba wa ti di on the 29 o ma lo si recreation club. E lada ma se gba ibe lati ma se fetin.
7: To ye ko mo raye ma wa gba won ti o ba raye won wa gba.
0: Eh ko to di gba yen. Esun, esun, esun. Ah, ẹjọ ah yin ara le awon eyan tin fi ibere dan sowo ah won po la jabrata sugbe ni to ba kokko gba ona la ma mu ah dasula ri ke won ni pe opalamba afoku igoni ba mi se be lori
1: be
0: ni won ni apadi afoku ikoko won ni pankara se pankara na ni won ni afoku igba ah e ti won ni pe nkan to pa won po ni pe won ji afoku
1: afoku
0: afoku ni anbe teta Mary Adeoye oye to ye ode to ye ana won so nkan ti dasola sola na so Alaji Mufta Ogunrin de Marindoti won ki yin Abu Ramadan Karim won ki wa bakana opala omogun soye romo ki won ni opala nba ni afoku igun apadi ni afoku ape tabi koko bakara ni afoku igba tabi akerengbe gbogbo re je afoku omogun soye romo ke e fi number yin sowo sori tapaye bi jara bayi ki a to kuro nbe ki n ko jade ka fi mo po rowo mi ti yan guguru fegun ka fi sowo si yin gege bi kaidi pe tope omo le won be bakana Oladele Olubin pe ojo ona down Abraham Badan na wa nbe Dasola Arike number la won ti e fi so bi wa tin pa won gba se number la fun yin o card la fun yin ticket ma fun yin ticket amala ni ma fun yin boye eran yo wa gba ni ko to di on the 29 e lo jamala e lo jo a lo yo ni bi apejopo ayajo jo amala e to pe yo ko ni on the 29 Olawuwo Oluyimika Amin Ademola Doyin Olaguju Taiwo Adeola Odumoso Oluwase Mudasiru ti Mirimisiyun Rasida Taderin to Ronke Risika to Seni Ronke to Suwambe Adekunle gbogbo won ni won wa nbe Akin Boye Susan na won wa nbe ari lanfani lati gba ekan mo tori pe Isaiah to yo ti peke debi kan e mo wa gbagbe to ba ti di on the 29 August 2026 Amala first an pariwo re ayaju ajo Amala e tin ba se ma se ya so si pe aje Amala a gbadun rin a tun fara kinra a ma we eyan si ta pe wa wo pe na e ma Amala ro dada to je okunrin abi eyin le jo dada abi pe eyin le je Amala gbogbona abi le yara jam te ba tin gba ticket te ba tin ja ticket e tun lanfani lati ma gba form na ti e fi kopa ofe ni form ticket ni kan ni owo 3000 naira ni elera fun yan e tun lera fun ara yin ba mi e ba mi dagbere fun awon ara le pe o di ojo mejo e wo esa ni ke ba mi fi dagbere esa ni
1: o buru ke pa ka ji le omoro ojo gogo kan ke gbe sorun ade mo lo sinu le baba won alogbo oji mo ko na mo bo je yokun tun di jami ojo re ka tun jo mo rira wa
0: ami aira laye ati lafia so ko ni ju bai lo lori eto yin eto wa lowe lowe e

0: from Y2K. And of course, trending hot song. Hey, set it to FM, baby. 94.9.
1: Guys, my name is DJ Neptune. Right now, we're listening to 32 FM 94.9. Don't touch it dial. Filling the air with laughter.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM dòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 FM do supa ran kaye 94.9.

0: ju ni ka gbe si radio mi 32 fm ti wa oke akabo latojo oja aye lolufe wa ati olugbo 32 fm 94.9 ikoni aderin ipo osunu ah ibi oro dedu oro egbegbe bolu shooting stars ati afani ta ni lati gbabo ni home wa nlari vaccine 3 times champion ah e ma gbe photo mi fo lo selu o 3 times champion ni conference cup no ni cs vaccine tunisia awa no de kere awa na ti lo lati bi 27 years ago a de ti de pada nisin so ara wa ti sile dada clever bo le se gba omu ni ewe against the north african side melo ogbe wo le da si melo shooting won le lati nku de ku bayo melo shooting fe go te lo gba second leg ni tunisia ka ti e wa la lo be yen a lo gba tunisia a lo gba swasi o a wa di point yen nje three next opponent
1: shari agokona gẹgẹ bi en do ba yen pe o na fe de ibi yiga dede ni ko compete pe lawon eyan to ga en ti mo roye ni pe to ba je gbo awon alakoso ti won jade ko shooting star won ba pe mewa ta ba ni ka gbo ti iko shooting star ti jade nle kan boya ni meta le sekunu kan to je pe ta ba so pe gbo awon alakoso ton dari ko ke sa awon tin si gate yo awon tan se ko over 27 years ago te ti jade kan wa lade mo ball le adulawo ko ke si ball nikan ni won gba o gba ball 60%
0: o so se lu 40
1: awon so se lu 40 to ba ti le so se lu 40 a je ko asi 35 a ba so se lu kankan o sun ni sọgbọn tó fẹ́ dá sí kò sí nǹkan tó bá dá sí kò kan yóò nílò ọmọ ta ni ta lélẹ̀ ọ̀rọ̀ ẹni 1723
0: táwọn wá
1: lákọ̀ gba póòlù mọ́rin àwọn kinní kan bàbá làwọn àlè kan gbogbo yẹn ti lọ kò sọ wọn gbé bíntú sí fún wa yẹn ti lọ kò sí ọ̀ bíntú wọn gùn mọ́ báyìí so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣe rí wàhálà rúdúrúdú ti gbogbo fẹ́ nira díẹ̀ lóòótọ́ tábàwo ìpínlẹ̀ ogun ta ti fẹ́ gbá bọ́ọ̀lù gẹgẹ bí ọpọlọpọ àwọn èèyàn ṣe ń gbà bó ṣe ti ká lọ rí gbá bọọlù níbẹ yìí lóòótọ kò jìnnà síbí pàápàá jùlọ àwọn tó jẹ pé alárìn kan ni wa kò ń ṣe ìrìn kan tó rí lè lọfà ṣùgbọn ṣé gbogbo èèyàn ni ó ní orí ọfẹ àti àǹfààní láti máa lọ síbẹ lọ rí wo bọọlù ká lọ pàfẹ lọ wo nǹkan ti yẹn ta ìmájì rẹ mọ gan tó gba líìgì gan ẹ wo bí ẹ ṣe ná pa tán tí wọn ná pa tán
0: nísàlẹ ìjà
1: ẹyọ níbẹ̀ yẹn tí wọn ná pa tán débi dì ṣùgbọ́n nǹkan tí mò ń wo tí ó jẹ́ kí n lè ti sọ̀rọ̀ gbọ́ ni pé ká wo ìrajà tàbí òǹtajà tí shooting fẹ́ ṣe ká wo irúfẹ́ irú orin mi tàbí kó wọlé tàbí àwọn tí wọ́n nílẹ̀ ká kó mọ ká wá tayò méjì nísìnyí báyìí ẹlẹ́yàá sọ wípé.
0: clever ká gbá gbogbo tá a gbà ní ìkẹ́nẹ́ kẹ́ ẹ̀ bá ti rí three goals ogun yẹn lọ ń jà ní north africa o.
1: ẹ̀mọ̀ pé nísìnyí báyìí ẹlẹ́yà sọ fún wa lẹ́ẹ̀kan nígbà tá lójú ọjà pé wọ́n ti ń ta méjì lọ́wọ́ báyìí bó dàbí pé
0: wọ́n ti ta player méjì
1: ìkòròdú ń ta oúnjẹ shooting ní.
0: ó ti di mẹ́ta friendly ni
1: wọ́n ní friendly ni ká farabalẹ̀.
0: à ń yà pé àánú pé àṣù wọlé.
1: bẹ́ẹ̀ni èmi ò fi bẹ́ẹ̀ yẹn mi fi jọ́ọ̀jì wọn ṣùgbọ́n kan tí mo kàn tó kàn yà mí lẹ́nu ni pé ibi táwọn náà bá tẹ̀ sọ pé ká tẹ̀ lágídí díẹ̀ òun náà ni pé ká sọ wípé orí ọ̀fẹ́ ń bẹ tí a gbá bọ́ọ̀lù lẹ́yìn nínú gbogbo nǹkan tẹ̀mí dẹ́ mọ́ nífẹ̀ẹ́ sí ju láyé ni pé kí n advice yẹn kí n má gbọ́ ẹnu mi ò lè tọrọ nígbà tó bẹ̀rẹ̀ stadium yìí lọ́jọ́ tá a jẹ́ kó ta force match ń bẹ̀ báyìí ìmọ̀ àtàwọn kan.
0: ẹ má tó ṣèlú bọ̀ o.
1: èmi ò ń sọ̀rọ̀ olóṣèlú
0: yẹn ìmọ̀ sọ̀rọ̀ yín bọ̀.
1: ìmọ̀ tẹ àwọn kan jọ wà ní celtics kan mo sọ fún wọn pé tí shooting bá kọ́ liver mo ní káfò nígbà pitch ẹni yẹn gbẹ́ wulẹ̀ ó gbá pẹ̀rẹ̀ wọ̀njọ́ yẹn débi pé bóyá fẹ́ wọnú ara wa mo ò lè gba pitch yìí o láti gbà yẹn nígbà tá a sọ pé a ṣe stadium tí ó sì standard ball bíi mẹ́ta tó lè ṣiṣẹ́ fún pitch yẹn nìkan.
0: o lè block.
1: ṣe tó bá jẹ́ pé ọ̀tún blọ́ọ̀kì òsì blọ́ọ̀kù iwájú blọ́ọ̀kì ẹ̀yìn bí ṣe bọ́ọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni ó blọ́ọ̀kì tó bí gbé àlọ́ rẹ̀ gbé omi wá àmọ́ ìfúwẹ́ tẹ̀ báwo ni kókó yẹn gan ṣe fẹ́ last tẹ bá náwó síbì kan tẹ́ẹ̀mẹ̀ ń tí òkè ẹ̀ ń lo mọ́tò nísìnyí báyìí kẹ̀kẹ́ mọ́ sàbíìsì mọ́tò láàrin bí oṣù mẹ́fà kẹ́ẹ̀dẹ̀ máa gùn.
0: ìyẹn padà rìn sẹ́ni.
1: mo ti wulẹ̀ kí mọ́tò yẹn rọ́gẹ́dì tó ṣé kò ní yíwọ́ yóò yíwọ́ ọ̀ni gbogbo ẹ̀sìn owó ara nǹkan tá a sọ pé àbó ṣe 5 billion àwa sọ pé dressing room se dressing room ti fẹ gba bọọlu ni kilo kan dressing room pẹlu nkan to n bẹlẹ so ibi aini gba bọọlu nile wa yẹn o ti kọ ja nfani mẹwàá ni ọgọrun ta ni ṣáàdì lọrọ gba bọọlu ni òkè ta ṣe àgbẹ̀ nígbà mi wa nkan ti tó gbogbo àṣeyọrí ti shooting star ṣe ni lọdún yìí báyìí ìkọlọwọ àwọn èèyàn tó jáwọn olólùfẹ wọn bẹnbẹ ìmájí kan ní kí ẹ mọ pé behind closed door ẹ wo bí mọra yóò ṣe down so wàhálà ìgbàbọ lẹyìn gan wàhálà ẹyọ kan ni débi pé àwa àti wa ti pé lóòótọ náà alẹ́mìlẹ́mọ̀ gbé sí ẹgbẹ́ pé ẹ ṣe ké fàdí náà wá sí ọkọ̀ búrí ni ṣe bó o nígbà tó wá kí ló fi dà.
0: ṣùgbọ́n
1: nítorí pé lóòótọ́ náà tá a bá gbẹ́yọ kan tá a já dànù egbọ́n kẹ́ sọ When you want 100,000?
0: That is 136 million. 270,000.
1: You know, she said.
0: Oda ejeun ejeun eh Raf ni ranpe lori oro yen ko ma di pe eh je ka fe nuba 136 million yen tan ba ti code eh mo je ri ise amana tan ba ti code iro owo yi in ti e ba yo nbe ko ma di pe enikan lo se merchandise ti awon ololufe shooting o le ma ra ko je pe pure water ta ba ma mu ko je pe shooting lo produce 136 million so ma kekere owo na awa te ba fe mo je ka wa mo alawon factory jo pe awon to nse bi water feta ko je pe product duty stars la mo ri ko mo je pe owo yi yo gba te bu fa se ki ko ta tori abi 100,000 no ti poju a so pa ma ja o e imagine to ba ko ni preliminary akoko yen ba lo lekeji o tun mo pe 100,000 mi to ti denu sugbon to ba ti wa fa karangida to je pe ta gba na lele kuku si leleyi
2: e a to ku lako kono to ba wole se boye to ma so fa npo wole la ma gba npo wole
0: akose ni wole
2: eh o ma mi so pe ko ni wole ton ba je ko yi wa
0: ba le ma tesi lele yo to we ba de Nigeria o so ma po si
2: o le po si sugbon se apo enikan lo we ma de sin ajo ni
0: apo shooting stars ni
2: bo se nse
0: ba na nse
2: sha le emi mi kin se ko pe o le gbenu mi jade sugbon ni bo se nse to we ba de nkan temi ko fin po won le oko fo to o ba ba de akoko ni pe bawo la se ma gbe shooting sa kuro ni po to wa yi to ni ma ye po ma struggle ko se te ba fe de agba ball mole owo pelu nkan te pe le fi ma de awon agba ball mole sugbon se nkan be so possible nkan ta ma ko bi awa ni and nkan temi tun ve to po je nkan la ni pe ti shooting star ba si wa ni under government atokun
0: ti shooting star ba fa ni efi yele ke se bi si e ma lo ata yin na mo si wa mo bo e ma ti binu mo bo clever asoju wa keji ni conference club e kan emi warriors ti lu madiguri guinea bisa lo won ba pade disportiva international ni won fe koju udip ni atori le guinea bisa to lo ba won se ni o ti en ba bori e ti e ronu en tan le fe lo pade na
2: mo agbon na se na ni mo
0: agbon na yin oruko ti boye kan ti e so kan
2: boya mi le so boya mi le so ti mo le pade
0: ka won na gbo 100,000 dollars e ki won mo bi won se lore raja casablanca ni lo koju tan ba ko me iyen tan ba kuro se clever
1: raja casablanca seri
2: o
1: mo te mi je be so ni
0: o ti owo lo mo gba
1: seri
0: agba ko mo de
1: seri mo gba awon ile tan so nipa re yi ni abe awa na be lo so fun pe awa na ni kan
0: ni asa wa o
1: dandan ni ka lo koju awon ti awon na ni kan no ka jo fi gagbaga ngba to je pa so pe eyan la wa na sugbon bi temi ti idi mo fe wole ni pe oro lowo de je so pe baba be ra biowata baba be ra igba baba be ra wo iyan o le work
0: ko le work
1: usin gbe to ba je pe yin gan wa no management shooting star mo bi yin ri e le so den so eyin go le dan wo
0: lo we te pa sise fun yen ko ni bo se lo
1: seyin ni bi e si eyin ayin bo le sise fun sa kan ti yin o san o si ni se ma gadan pelu o se ri awon ko aje be si wa ni si e ri gbe n lo jeje yin te ba ri nkan so fun pe crystal to ba da ro la ma bo aba mi le je ki wa 50 million fun ori yin o ma sise yo ma sise
0: eyo ni sun olodum je ko kudi e won to
1: wa ni si ba ati mo pa lase yin si awon ti amori je le o jade awon yen wa gogun jade
0: so plan wa fun
1: pese ta mo di o jade ara nkan ta ni ri ara nkan ta ni lo so gbogbo oru ele ni so yiri ko so ro kankan lori e gbogbo pe awon kan la ko ya won ko si ni o nja ko ya won kankan
0: e ja loju oja e lo selu ni e ku kale
3: ase juni ka gbe si radio mi 32 fm ti wa oke
4: home is where we find comfort in hearts that love. Love that's shared.
5: Shared meals like delicious jollof and chicken.
4: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
6: That's why we say let's go home. There's food at home. Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
7: The taste of home.
8: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol.
9: You always dey read the label before not use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́. Iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.

0: ló ń sọ̀rọ̀ o.
1: Àyàn tẹ́mọ bí ẹni mọ owó náà nìyà. Happy birthday in advance o. Mo ẹ̀mí ti máa yín count ẹ o.
0: Ẹ ṣe.
1: Lágbára Ọlọ́run, ṣe rí on the 10th yẹn, ó máa dùn gan o.
2: Ó máa blue.
1: Ó máa ta lẹ́nu gan o. Ẹ̀mí yín tó wá ṣètọ́dún yìí, torí pé Lágbára Ọlọ́run ẹ ti ṣètọ́dún yìí láyọ̀ àti àlàáfíà. Ẹ tún máa ṣe many more years nínú ire, nínú ìgbéga ni o. Àníwá yín tí o. Gbogbo bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe wá ń fẹ́ báyìí, bó ṣe ń wù yín lọ́kàn yín ní dáadáa, gbogbo ẹ̀ lọ́lọ́ máa ṣe fún yín.
2: Àmì iná ìyá aláwọ̀ Jésù.
1: Ẹ ti mẹni tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti mẹni yẹn. Well, Olúṣọlá lorúkọ mi, Kúnlé náà dẹ̀ wà ń bí. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, à ń pè yín láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ nílùú Ìbàdàn. Bẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, orí afẹ́fẹ́ lẹ wà o. Yes, kẹ́. So, ẹnìkan ló fún wa ní nọ́mbà yín ká pè yín ká kí yín lórí ètò ẹ̀bá mi yọ̀ tá à ń ṣe lọ́wọ́. Orúkọ wọn dẹ̀ ni Solomon Títílọpẹ́ Ọ̀pákúnlé.
0: Wow,
1: oh, wọ́n ni pé University Twins. Àwọn náà ń gbọ́ báyìí, kí lè fẹ́ sọ fún wọn. Okay, you're welcome.
0: Thank you so
1: much. Èmi ń bọ̀ ní on the 10th yẹn o.
2: Mo rọ̀ fẹ́ lẹ́mìí bọ̀ kankan.
1: Okay, ma.
3: Ọmọ bàṣẹ mi jẹ. Mo máa débẹ̀ náà.
2: Ọ̀nà mo rò bó lé pé mo rò bó fẹ́ ní èmi ń bọ̀ kankan.
3: Pẹ̀lú ìrèmí sì ń bẹ pẹ̀lú mi.
2: Ìtọ́rọ̀ rẹ sì ń bọ̀ pẹ̀lú rẹ alátẹnujẹ.
3: Láti fi bó olúkálukú gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ ìtọ́rọ̀.
2: Aláta àyàjẹ tó sọ ó sọ délé sọgbọ́n àwọn èèyàn fẹ́ mọ̀ túmẹ̀.
1: Usman jágbé bọ̀ bẹ́ẹ̀ kúrò ní stúdíò ọ̀rẹ́ ò yé mi mọ́ sórí gbà mo ti sọ alátàyà jẹun kò mọ bó ṣe ń ṣe mọ́ ara rẹ̀ ń gbọ̀n bí ni. Ipa pẹ̀lẹ́ ti ẹ̀.
2: Mo ti gbọ́.
1: Oh my God.
2: Wọ́n pe Evangelist Paul Adenuzi.
1: O ti ń lọ.
2: Rebel Raphael Adenuzi, mo ti pe Evangelist wọn ògbó bóyá tabalẹ̀ padà síbẹ̀ padà torí èrò pọ̀ lójú òpó wa.
1: Ẹ jẹ́ ká tún lọ sí ọ̀dọ̀
2: ẹlòmí.
1: Ẹ wá ṣé ni fi nọ́mbà orúkọ wọn sí báyìí. Ẹni wípé kaba yín kí Wòlíì Samuel Àtàndá fún ayẹyẹ ọjọ́ ẹbí wọn tí wọ́n ṣe ní 8-8. Àmọ́ ẹ̀yin ò fi orúkọ ti yín sí. Ta kí lorúkọ ta bá dá fún wọn ta bá ti pè wọn. Àtẹ̀jíṣẹ́ yẹn ẹ dákun ẹ bá wa forúkọ sí ó ṣe kókó. Ẹ jẹ́ ká tún wo eléyìí tó wà lápá bí òkè. Wọ́n ní pé ká pé dáàdì Third of August. Ọjọ́ wọn ni Third wọ́n ti ṣe kọjá. Ó dáa ká pè wọ́n bóyá wọn ó láǹfààní láti gbé. Ibo là ń lọ báyìí àgọ́ ààrẹ.
2: Mọ rọra ibo làgọ́ ààrẹ wa.
1: Àbí èbí bẹ́ẹ̀ náà là ń lọ.
2: Àgọ́ ààrẹ ni.
1: Ẹ̀yin tẹ́ ń béèrè náà ni kẹ̀ dáhùn ìbéèrè. Kẹ̀ bá bí mi ní
2: question.
1: Ẹ má bí mi ní question. Mi ò kí ń dáhùn question lọ́jọ́ Thursday.
2: Bó ṣe máa ó ní ìṣẹ́lẹ̀ ò ní gbé data. Má rò bá ṣe máa ń ṣe ń lé nìyẹn.
1: Ẹ má bínú dáadé. Yẹ̀yẹ́ dè sílẹ̀. Ẹ wá kí ló ṣe nọ́mbà tó ṣe tó. Àjẹ́ tún pé o. Mo ṣe tó. Nọ́mbà wàhálà dé o. Ṣé èsè kíní tí mo ń ṣe kíní náà ni tún ṣe báyìí fa? Kíní tí mo ń ṣe.
2: Ẹwọ́.
1: Imọ̀ ń drop ni o.
2: Bóyá tàdọ̀ ọmọ tí wọ́n.
1: Já tún wò mí.
2: Ẹ jẹ́ kí n tún gba àbò mí lọ.
1: Àtẹ̀jíṣẹ́ Pásítọ̀ Emmanuel Taiwo lágbìyànjú láti jẹ́ iṣẹ́ wọn yẹn tí wọ́n ní wípé ká pe dáàdì tí wọ́n celebrate birthday wọn ní 3rd of August 2026 tí orúkọ wọn jẹ́ Pa Jonathan Taiwo tí wọ́n ń gbé ní àgọ́ ààrẹ. À ń pe nọ́mbà wọn bọ̀ ń ṣe tom. Àwa mọ ohun tí ó dé. Ó jọ pé bọ̀dá ẹ̀ ti padà forúkọ wọn sí. Okay.
4: So no customer you're calling is on another call. Please hold the line or try again later.
1: Oh my God.
2: Sister Jumia, Juma. Ẹni tẹ́ ní ká bá yín pè nìyẹn. Ó dàbí fún bísí tí wọ́n bá láǹfààní láti tí wọ́n bá ti pè tí wọ́n máa
1: padà dọ́dọ̀ wòlíì báyìí. Ó dàbí pé mo ti wá rí orúkọ yẹn. Mr. Dare ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́. Ká gbìyànjú láti jẹ iṣẹ́.
2: Ìkọ́ni 32 FM lẹ́ ń gbọ́ fẹ́yìn ẹ̀ ẹ bá mi orí ètò tí ń bẹ lọ́wọ́ lọ lọ́wọ́ ẹnu ẹ̀ lè fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ láti fi kí àwọn tẹ bá fẹ́ kí lórí ayé lọ́kàn ọ̀jọ̀kan èyí tí wọ́n ń ṣe 0906-2009-499 nọ́mbà tí. Ẹ jẹ́

0: life they go, life they come.
1: Bẹ̀rán bá bàjẹ́ wọ́n ní ká mú yọ̀ sí. Bàtà bá fẹ́ bàjẹ́ wọ́n ní ẹ fi yọ̀ fa. Bàbá kù dé ẹ̀ka àtòkì nǹkan kan tá à ń lọ̀ lé ó bàjẹ́ wọ́n ní pé ẹja fi yọ̀ fa hàn tó ayípẹ́ nǹkan jíjẹ ni. À ń lo yọ̀ láti ṣe nǹkan lọ́jọ̀. À ń lo yọ̀ láti pa nǹkan mọ́ kìdí ọmọ bá a bọ́ sínú ẹ̀. Ṣùgbọ́n bí iyọ̀ bá wá bàjẹ́ kí la fi sí yọ̀ tí ó fi dà. Tẹ́bá tiẹ̀ wá sọ àsámọ̀ ọ̀rọ̀ bí n tó ní wọ́n ṣe bí ìgbà tó yẹ pé wọ́n fi kìlọ̀ fún yàn àbí pé wọ́n tọ́ka sí bí ayé èèyàn tiẹ̀ ṣe rí pé ó kù dẹ́ káàtó. Wọ́n ní polówó rẹ̀ kàn níyọ̀. Iyọ̀ náà ń jọ́rí òní bàjẹ́ o kò nífẹ̀ẹ́ bàjẹ́ o. Torí pé bí iyọ̀ bá fi bàjẹ́ pẹ́rẹ́ odidi nǹkan dínú òdòdì. Kò ní bàjẹ́ fún mi kò ní bàjẹ́ fún yín. Ẹ káàbọ̀ sórí èso yín ètò wa olóore ìlú. Kò síbi méjì tó gba tare bí ilẹ̀rẹ̀ ìkànnì 32 FM náà ní tá a kalẹ̀ kà sí Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn. Gbogbo àwọn ìbéèrè yín lọ́lọ́kan ọ̀jọ̀kan a tún ti kó wá lónìí o àti kó wá bẹ́ẹ̀ náà sì ni àwọn olóore ìlú. Tẹ kóbì fún kí wọ́n fẹnu wúre fún yín ní agbo òṣèlú àná ti wà lórí ìjókòó báyìí. High Chief Eka Lisa.
2: A kí gbogbo ọmọ náà jórí a. Nkúlé. Nkú àkókò. Nkú ìgbàládùn.
1: Ìgbádùn ni.
2: Oru mímú moderately. Oru mìíràn moderately. Oúnjẹ mi wà lásìkò àfọ̀ní bá fẹ́ jẹ àjẹranjú lani ìnájú orí adùn. Gbogbo mi lọ létò létò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ọpẹ́ ni.
2: Èsì ilá yìí ló mọ́. Àbí wọ gẹ́gẹ́ bí oníròyìn. Ìjọ wo ló ti gbọ́ lórí rédíò kéèyàn kan pé tàbí yálà lórí ètò àmì ṣe pé bí mi pa ọmọ.
1: Kò sí.
2: Gbogbo iye ni ti di àfisẹ́yìn.
1: Bọ́ ibi ti pa ọkùnrin ni àfihàn. Tẹ̀gùn fi
2: aṣọ. Èèyàn ni wà lókè òkun gan japa gan an ti fẹ́ já padà wálé. Ojú orin an gbà mọ́. Torí lùgbọ́n rí pé gbogbo àmì rí fàkíà fàkíà. Oni ṣiṣẹ́ níná jó orí agan fàkíà ni gbogbo orí àmì rí. Àfẹnú bá jẹ́ pé ìdílé rẹ̀ ọ̀nà ti gbẹ lókù. Ṣùgbọ́n nínú ọjọ́ orí
1: àwọn
2: àwáyé pé bóyá bàbá ló fi jọ. Ọní fi jọ bàbá gan nínú ọjọ́ orí agan àti mí dóbi fàkíà fàkíà. Gbogbo ojúmọ́ náà mi ké lórí gbogbo rédíò pé ìdọ́ra máa jẹun nínú ọjọ́ orí a. Torí ìṣọwọ́ tóbi jù ó ti pọ̀ jù. Ara orí rere ni. Ẹ̀yin ti rí kankan nínú ọjọ́ orí a o.
1: Àti rìn kankan báyìí.
2: Ibi àti mi gbé yín lọ ó ti jìnà. Ọ̀rọ̀ ìnájú orí adàbí ọní mi lọ sí Èkó láti Ìbàdàn ni a ṣẹ̀ṣẹ̀ dé gúrú ni.
1: Ẹ ti dé gúrú.
2: A ti rìn rárárárárárárá.
1: Fún bí ọdún bí ọdún mẹ́rin ẹ̀yìn tẹ́ ń lò lọ́ba ẹ̀ ti ṣe nǹkan.
2: A ti rìn ṣùgbọ́n àti dàbí ọní wà lẹ́kọ̀ọ́ àti mí gbégbé ayé ọní wà lẹ́kọ̀ọ́. Bí ìnájú orí a ṣe
1: rí
2: rìn. Ẹ ti ń gbégbé ayé ọlọ́ba. Bẹ́ẹ̀ni lúgbẹ̀ àkùṣẹ́. Èyíkan ìyáyí ibi ẹgbẹ́ adé ibi ó lápẹrẹ ni.
1: A mọ̀ pé a lè débẹ̀.
2: Ìmọ̀ pé a lè débẹ̀ yẹn àfọrin Saheed Òṣùpá sẹ́nu ni.
1: Pé Saheed Òṣùpá ló kọ́.
2: Ìwò bí orí gbé adé òye.
1: Sórí ni àbẹ́yìn.
2: Ẹ̀wò bí orí gbé adé òye. A mọ̀ pé a lè tètè débẹ̀ yí ẹ̀wò bí orí gbé wà dé. Ìkúlé ìkú àmójúbárí alónìí. Àátú já yín bó ṣe mí lọ nínú ọjọ́ orí a. A ní jẹ́ kàn fi dúdú pe pupa fún yín nínú ọjọ́ orí a. Ajá yín inú yín dé adùn. Wà á rí pẹ́ nígbà kan àwọn tí a pè ébi mi pa o. Ṣùgbọ́n a ti jẹ́ ké yé hàn. Àsìkò rí ni wà á. Vest ti mi lọ. Ankara ti mi lọ. Ọní ni gbogbo gbalẹ̀ sílé ti ní gbalẹ̀ bàkán.
1: Sport Club la ikú ilé o ikú ta o.
2: Ẹlòmíì gan ó tún mi ta ó tún mú tú gbalẹ̀ òun gan ta. Níbi ìnájú orí adé dúró lónìí. Nkú àmójúbárí a. Ẹ máa lọ sójú òpó Facebook 32 FM 94.9 fẹ̀yìn ẹ a wà níbẹ̀ gegege.
1: Ẹ̀sùn ẹ wà ń bẹ̀ gegege. Olórí ọ̀dọ́ ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ oníròyìn mo kí yín o.
1: Ẹ̀sùn
3: nìkan ni mo rí kí lálẹ̀ tò ní àtàwọn ọmọ ọ̀nájú orí àtókù. Tó bá jẹ́ ti High Chief ni kán lọ gbẹ́ kalẹ̀ wọn lọ́wọ́ àwọn èèyàn tán rí fàkíà fàkíà wọn tí wọ́n sọ yẹn kán lọ gbẹ́ kalẹ̀ wọn bẹ́ẹ̀.
1: wa to se mi ni fe ke ri enikan kan fin mi ti ni fe ke soro ti o da si awon adari tori pe yala adari se da na bi won se da Elidumare lo yan won sibe
2: lojo kini ana Musubaudin iseju ti e lo
1: ehe
2: o ti ko gbale
1: e seun CSU e kale sa
4: o ya ga ki awon Nigeria na ni tori awon lo ya kan mo ki wa kan mo ko bi bo wa tori ta se laye won o lagbara po ko kere ṣugbọn ki won na ni ko si nkan ta be se aki gbogbo eyan mo Nigeria te fe wa atẹyin to lo mo mo fọ si wa le lori eyin alatako gbogbo alaje fe nu lo le bi adie o je pe awon alatako ni n fo yin lowo te ni tori e te gbe nu gbe ku gbe si wa awon oni dale gbogbo n ta so pa fe se fun yin na la se ita so fun yin pa be si gan
1: e tun file
4: a tun se ke le ba mo ṣugbọn te ri e ti ri gankan bi ache fun se wi ngba ba pari odun merin wa mi ti nbo e wa da mo sira won yo ma se bi ka mo lo so ko se da be se e ku kare
1: o pe te ba tun pari odun merin mi to ma jo odun mejo
4: eyan ti
1: o da en so bi gba to ye pe o ti da yin loju
4: o ye ke mo dupe lo wa chief ni ti won gba si wa lenu lati so odun mejo mi lati so odun merin mi tori ko rorun won raye moju to le won mo ti na jori anikan na moju to so odun mejo odun merin mi da fe wole un iyan yi se nkan ta le ma gba bi eni gbagba oti kakan setan ke wa beji fun pe kan tun wa eni re mi kan yan si be
1: I know what to say proxy ni yen o je pe I know wo wa nbe sugbon wo kan fi elomi di gere o si be
2: ta ba ri pe eni yi ibi ta ba se de on lo le ma gbe lo
1: ki abi
2: church boy
1: abi chief nti en ro ni pe te ba ti ibi te ba de oni odun mejo te ni

0: lohun pelu mi te fi sibe yo le cover yin o pogun te ti baje mo
1: ani ti o ye mo wa ko do wa ju ke se jo lo puta pade yin
2: sori ibi aba ina jori ade lojumo mo loni mo ba ime se mo ina jori adaru opolopo
0: itori pe ti daru de bi pe ko se latun to ayin nikan lele to
2: itori pe igbadun ti dun mo yan mo na jori a ina jori a lo ti aro ni nise ade jeun e merin lojumo ina jori a ni
0: samo ten lo
2: ibi iyan so ba teki wa ni o se o je ni be sugbon na jori a iwo fi bi se omi se kale loni ebira le pa o ebira le pa o aje aje yu aje seku bo se ko la gba kini han fi gbowo ni ko kan kanta kekere ko gbe si waju tare wa di si o e wa di si o ina jori a ibi abana jori ade ni sa wa oniyan le sako bo se wu wa doga ara re afoni ba yo ole ninu jori a bo ba gbe agbado si waju ile re wa ta wa fi koli wa fi tomo
0: agbado bo wa tan ko bae ti agbado
2: wa tu gbe gba kara
3: gbogbo ile ten so
2: bo ba wa tan wa wa gbe gba dodo wa ma yo boli ta owo nla na fi ta boli ikan 1000 naira ni iwo gajeri 500 o ba mi pa 30,000 naira lojojumo shiro re aye re da ju dokita mi lo
3: ibule tin ra boli eyo kan 1000 won bi to tin ton yesi sori e fun yin to tin fi ovun yan
2: olori odo
3: e so ro to re so le kan ni e awon kan ojo ile ti gboto si pe lori radio last pe e kini kan awon oro jeje tele won rowo ra card sori fun lati fi pele radio won rowo mo ni won rowo mo ni won ba me mu gari tele won re pa mu nisin bayi won san gari mu ni
1: inakuna
3: ibi te ti bade niyan
1: inakuna
3: kan ko ibi te bade ri ibi te bade niyan won rowo ra card mo lati fi pepon fe complain
1: ìsekúse dánse wọn fi ń pe àwọn àlè obi olóbi àtọkọ ọlọkọ náà fi ń pe ìjọjà kan lè fi pori rédíò nù.
0: ẹsùn ẹsùn èmi ni kúnlé fanìyí ifeanyi tv kọ̀ǹpútà adáfa ifá mi àwọn ìbéèrè yín lọ́lọ́kan ọ̀jọ̀kan ti wà níwájú mi àwọn àmọ́ ọmọ lọ́kọ̀ọ̀kan àti jíjìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyẹn lórí tó ní ń ṣe pẹ̀lú ilé iṣẹ́ ọba yìí tó jẹ́ òfin gé tí gbogbo rẹ̀ tí ó ń di awuyewuye báyìí ìròyìn kan ti ẹ̀ jáde wípé ní ilé ìgbìmọ̀ asòfin nàìjíríà o ilé ìgbìmọ̀ asòfin kejì o wọ́n ní wípé ẹni tí a sì jẹ́ wọ́n ní ajẹ́ ìwà àbàjẹ́ náà fẹ́ẹ́ sí mọ́ lórí torí wọn ò tí ì fi díẹ̀ múlẹ̀ wọn létí ni pé ìwà àbàjẹ́ ń sí mọ́ lórí ṣùgbọ́n tó jẹ́ adarí ilé iṣẹ́ ọba ọ̀hún díjibẹ̀ wọ́n ní pé tí wọ́n bá pè é láti fọ̀rọ̀ wá lẹ́nu pé bóńkẹ́lẹ́ ni yóò jẹ́ o wípé yọkàn jẹ́ alátìlẹ̀kùn mọ́rí ṣe ni pé kò ní jẹ́ gbangba lásán tàbí wọn ṣe ti tàwọn yòókù òun náà wá ké gbàjarè ẹ wo ṣe ẹni tó wọn bá sọ òun ọ̀fẹ́ kó jẹ́ alátìlẹ̀kùn mọ́rí ṣe o òun ọ̀fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ pé òun fẹ́ bí ṣe gbangba lásán ta fún àwọn yòókù ni àti pé wọ́n fẹ́ fi òun ṣe gẹ́gẹ́ bí scapegoat pé wọ́n fẹ́ fi wò pé wọ́n fi mú òun dánrin wọ́n fi jófin nígbà tó fẹ́ fi èèyàn jófin ni ọ̀rọ̀ náà fẹ́ jẹ́ fún òun báyìí o nítorí ìdílé kí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nu òun àti bẹ́ẹ̀ kí wọ́n ṣe ní gbangba lásáta ni ẹja wá wò ó nígbà tẹ́sí àwọn kọ̀ọ̀kan tọ̀rọ̀ kàn ní ilé ilẹ̀ ti ṣe tí àwọn èèyàn sì rí bí gbogbo rẹ̀ ṣe lọ ẹ tọ̀rọ̀ wá gbòòrò gangan náà wọ́n sì wá jẹ́ pé kọlọ́fin lè fẹ́ fi ṣe tiẹ̀ bó tilẹ̀ ẹ láṣẹ láti ṣe ní kọlọ́fin ṣùgbọ́n ní òun ọgbà pé kẹ ẹ ṣe ní kọlọ́fin bákan náà ni àjọ tí IHF gbé kalẹ̀ tí wọ́n múni amúnimọ̀dà lórí ọ̀rọ̀ owó náà àti ìjẹkújẹ nkankan ní nàìjíríà àná tún ti ṣèwádìí rẹ̀ wípé ìwádìí táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pé nínú àjọ ọ̀hún wọ́n tún rí àjọ méjì míì tó tún jẹ́ òfegè ẹ jì ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ olórí ọ̀dọ̀ ìgbà tí wọ́n sì táwọn yòókù ní gbangba làsáta ẹni tí ọ̀rọ̀ sí mọ́ lórí gan tó ní pé owó èyí ti lọ bíi 400 million owó nàìjíríà lòún fi ra epo ọ̀hún tóun kó fún àwọn kan wọ́n wá fẹ́ ṣe tiẹ̀ ní bòńkẹ́lẹ́ ṣé táwọn ọmọ nàìjíríà ń rò pé bí gbogbo ẹ ṣe máa rí náà ni ó ṣe rí yọkàn lọ bẹ́ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ náà kọ́ lélẹ̀.
3: Wọ́n ti fẹ́ dàrú nìyẹn.
0: Ẹrò bẹ́ẹ̀.
3: Mi èrò bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn.
0: Ọ̀rọ̀ tó bá dáni lójú
3: ni. Tó bá ti débi wípé ọ̀rọ̀ ti ń lọ bí bá a ṣe fẹ́ ṣe ìta bá ṣe ń ta gbangba ó ṣe é ṣe káwọn èèyàn bẹ́ẹ̀ sì ni máa wò wípé bá a ṣe ṣe yìí ò da ló ṣe ṣe wọ́n tó jẹ́ pé ó dẹ̀ jẹ́ ká ṣe ní ìbòkẹ́lẹ́ kóra jẹ́ pé láàrin ara wa láti máa yanjú ẹ̀ gbogbo àwọn èèyàn tó kù tán ti wá yanjú tí wọ́n ń ta eléyìí tó bá wá jẹ́ pé bóyá ọ̀rọ̀ tún padà wá wáyé lórí ẹ̀ wá wò pé èèyàn wa ni ẹ jẹ́ ká dárí jin ìyẹn ẹ ká dà léèyàn kan ṣoṣo lórí bọ́n ṣe máa ń ṣe ṣọ́ṣẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa wá èèyàn kan tó máa fi ṣe scapegoat ni òun ni kẹ jẹ́ ká da ogun ẹ̀ lé lórí ẹni tó ní kó kán wá ṣe ní gbangba náà òun náà mọ nǹkan tó ṣẹlẹ̀ òun náà mọ bọ́n ṣe máa.

0: owo iye bi ye lo pe eyan fi tun phone se sibe o gbadun e New phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. Antu phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri. Tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ń ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair. Phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́.
3: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ ni o.

0: Let's do it, me. 32 FM, you are okay.
1: E kaabo pada lati ojude oja ikoni 32 FM le ngbo lati gba iwa olore ni eto yi tin lo lowo bayi kini on kan yen ara laye 07705 50949 0809 70949 at laleju e kale ma
2: ọmọbìnrin láti Labọ gankan nu.
3: Ẹ kalẹ̀ ta, a dúpẹ́ ta ìwà ṣalẹ̀.
2: Kí ló ṣẹlẹ̀?
3: Ẹni tẹ́ sẹ́yìn kan ṣe rí léṣù. Ẹni gbà ṣe jẹ́ pé ẹni kan tẹ́sí mọ́ rẹ bú léṣì bá ṣe dàgbà gan. Ẹ̀sẹ̀ bá ṣe ìdájúfẹ́ tó dàgbà sókè. Ọwọ́ yín ni rìmọ́ọ̀tì àmọ́ Ọlọ́run. Kò ṣe léyìn ò léyìn lọ́wọ́. Ẹ káàrí ẹ kú bẹ́ẹ̀ dé darí ìnagé orí a.
2: Má dálóhùn kò mọ kankan tí ń lọ lábọ́ lójó kò sí kò mọ kankan.
1: Ẹ ṣeun. Ẹ kalẹ̀ kíni ọ̀ ti rebete 0705 50949 nọ́mbà tí ẹ dà sí nínú àwọn ìròyìn sáà tí mú wá yìí. Wọ́n ní gbogbo agbọ́n tí àwọn ti ṣe táwọn ṣe òun náà ni ó dà. Wọ́n ti wàá sọ̀rọ̀ débi wípé sí o ti wàá pọ̀ báyìí. Ẹ kalẹ̀.
4: Ẹ kalẹ̀
1: sà.
4: Ní oyè yín o.
1: Ẹ ṣeun.
4: Àlàájì ọ̀mọ̀wé Ayílabúgo láti Ànàtẹ̀.
1: Ẹ ṣeun. Ẹwùjọ́ mẹ́ta.
4: Àti Haúsá wà ń bẹ̀. A ní Haúsá ọmọ Lúṣè. Bí Yorùbá bá gbé bẹ́ẹ̀ ni ó yàtọ̀. Ẹ wá wo.
2: Kí ló ṣẹlẹ̀ báyìí?
4: Ẹ wo ìta ń rowó epo, ẹta ń repo ní.
5: Ẹni mi sọ̀rọ̀ ó ti jẹun ju ọkàn rẹ̀ balẹ̀.
4: Tó bá ti gbó tó wo epo bá ti gbó lé ẹ̀rí pé gbọ̀nkan ni ó máa lọ sókè. Ẹ ṣe dẹrùn. Lẹ́yìn náà ẹ tún pa àwọn rẹpẹtẹ níbi ìjà Iran Israeli owó tẹ pa yàtọ̀ 25 trillion. Ẹ wá lè ṣe ìgbésẹ̀ kan tí àwọn fi lè du ẹ̀rọ tálíkà.
2: Gbogbo owó oṣù tá à ń fi kún nǹkan, gbogbo owó oṣù àwọn ọmọ ológun, owó oṣù àwọn òṣìṣẹ́ tó fẹ̀yìn tì nǹkan.
4: Àwọn ọmọ ológun tẹ ṣe ó dáa.
2: Ibo la ti rówó eléhun.
4: Ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ.
2: Gbogbo òjò ti rọ̀ lemọ́lemọ́ yìí kọ́.
1: Ẹ gbà mí.
4: Ilẹ̀ ń rọ̀
5: jù. Ilẹ̀ ń rọ̀ jù.
2: Kò ní yowó tà ní sójú ọ̀run tó tó tó ti rọ̀.
4: Ṣé kì í ṣe gbogbo fámìlì yìí ní gbádùn? Àwọn fámìlì yìí kẹrin bẹ tàjọ ń ra nǹkan tó wọ́n.
2: Gbogbo àgbàdo tó yọ ní ìsìn tẹ́ǹra káàkiri tẹ́ǹjẹ lóru jẹ lọ́sàn kọ́.
1: Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ṣe máa ń jagun àwọn èèyàn gan, wọ́n ò pé kí ni ṣe sí ẹ̀sùn báyìí. Ẹ kalẹ̀.
6: Kí ló máa ń ṣe sí ẹ̀sùn
2: yìí? Ẹ̀rẹ́lẹ̀ ó sọ ọjọ́ yẹn ó lówó tó wò rí láyé ẹ̀hún la fóun.
6: China kí àyè la fún gbèrò ń bá rí pé yẹ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́.
2: Bàyá wọn kọ́ o ti náà wú ọwọ́ rẹ̀ tán á bì.
6: Bóòlù ṣe bàjẹ́ báyìí kan pàápàá ẹjọ́ ẹ̀ bọ́ àì ṣe funfun. Ṣé màá ṣe fẹ́? Bàbá Nàìjíríà wò yí pé.
2: Tàbí ọ̀ṣọ́kọ́ tó bá tó wà lájẹ́ ìwọ ni ó ń bá bí kòlè wábi kẹjọ kò sí.
6: Oníròyìn.
1: Ẹ kalẹ̀.
6: Mo kí yín dáadáa.
1: Ẹ ṣeun.
6: Kí gbogbo ẹ lọ, Ọlọ́run mọ̀ fi ṣẹ́ yín yìí.
1: Àmì.
6: So Aishif.
2: Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀?
5: Ó máa fẹ́ sọ náà.
6: Ṣé àìsọ̀rọ̀ àdéhùn ni gbogbo eléyìí ṣe?
2: Ẹjọ́ búni mọ́ o.
6: Ẹjọ́ búni ta ni rò.
2: Ọgbọ́ ó fi àtúgbò owó mi lómi wá.
5: Àṣírí rẹ̀ náà
2: ti. Owó tí ò rí láyé ló gbà. Ó fẹ́yàwó jọ ni gbogbo ọ̀nà yẹn yẹ. Má dálóhùn.
1: Ẹ ti lé wọn lọ. Ó fẹ́yàwó jọ gbogbo ọ̀nà yẹn. Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí tù lálẹ́ tù ní Akinyin. Akinyin kò ní rẹ̀ yá àlùbọ́mìlé bá ti ń dún. Báwọn olórí wa bá ti ń ṣe tó bá ti dá ẹja mọyìn wọn. Ẹ̀yin olórí náà tẹ bá aṣẹ́ tó kù dẹ́ ẹ̀ka àtúntí wọn bá pàkíyèsí yín síbẹ̀. Ẹ má jẹ́ kó dà gbígbà téèyàn bá gba àgbo sórí yóò dá kẹ́ ẹ tún bẹ̀ ṣe ni. Torí pé wọ́n fẹ́ràn yín ni wọ́n fi ń pè yín ṣàkíyèsí. Àní màárín kórí ó mọ́ mì. Ẹ̀yin tẹ́ jẹ́ wípé àwa náà wà wù láti dépò adarí. Ẹ já kọ́ bí àwọn ẹni ìbí wọn ṣe ń ṣe káwọ́ ibi tí wọ́n bá ti ṣubú káwọ́ náà mọ́ bá ti bẹ̀ yọ̀gbálẹ̀. Nàìjíríà ó da ẹ̀rọ ìdùnnú yóò ti Nàìjíríà jáde o. Nígbà tí orí rẹ̀ bá dé wọn ò ní fi mí ṣàwátì. Gbogbo ẹni tẹ láǹfààní láti mọ wá lórí ìtàkùn ayélujára àti ẹni tẹ láǹfààní láti mọ gbọ́ wa Amala First on the 29 August ni o. Tíkẹ́ẹ̀tì dẹ̀ ti jáde ₦3,000 ni tíkẹ́ẹ̀tì ₦3,000 bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa. awa na o gbadun yin lagba lowo olohun ajo ma gbadun ara wa ni ele ja ticket fun yan eyin na le ja fun ra yin te ba wo pe bi te wa jina e ojo na le wa ele pe enikan te en te ba mo number ni kan ni wa e pe fe ja ticket a si ba yin ja a ba yin koruko yin sibe e si send owo sin te ba fe ja ticket e fe ja fun ra yin na ba fe ja fun yan 08072 7203 08 0 7 2 7 2 0 3 0 8 Eshio Anisha Alaini Emi ni Kunle Fani Ifala TV Computer Adafa Loruko awon ta ajo meto wa tin ba ti dide bayi Ile Ariwo Radio Cinema o na ni yogure ati bayi e ma gbegbo re o eh atun re kokolale ikanita 2 FM e ma gbo laaro losan lale eko kale

0: má tún wọlé padà láyé ìpínlẹ̀ náà.
1: Àwọn ọmọdé báyìí ibo làwà tó wà báyìí o.
0: Ṣé iṣẹ́ ìlú jẹ làwà yájẹ lájẹ ní olórí?
2: Olórí kílẹ̀ ní olórí kílẹ̀ ní
1: alága ẹgbà wa chairman.
3: Ìyànjú tèmi gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ yìí pẹ̀lú ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ lókè èmi alága yín làbòròkì mo fi ń da yín lójú pé láàrin ọjọ́ péréte tí ò ní gba àsìkò rárá láàrin ọjọ́ péréte sí àsìkò yìí àti ọkùnrin àtobìnrin àtọmọdé àti àgbà tí àwọn ẹni bí fàpòsùn yìí tí wọ́n kó lọ nínú ìlú yìí pẹ̀lú ògọlọ wọn wá darapọ̀ mọ́ wa. Ẹyin èèyàn mi ẹyin náà ẹ jẹ́ ká jọ bójú wò kó tó di pé àwa wọlé sí ìṣàkóso nínú agbègbè yìí ẹ wo àyípadà ọ̀tún àti dáadáa tó ti dé bá agbègbè wa
4: yìí.
3: Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé a ò já yín nítàn mọ́ a ò sì ní já yín tàn mọ́ nígbà kankan torí ìdí èyí mo bẹ̀ yín mo rọ̀ yín kálukú wa ká má fi pọ̀ lukì ẹ wo iṣẹ́ àti ọrọ̀ ajé tí kálukú yín fi ilẹ̀ kẹ tó wá sí bíbá yìí. Àwọn tó fẹ́ ra nǹkan tẹ̀ ń tà wọ́n bẹ̀ lẹ́nu ṣọ́ọ̀pù yín àwọn tó fẹ́ bá yín dopò papọ̀ wọ́n bẹ̀ lẹ́nu ọ́fíìsì yín àsìkò tẹ́ fi wà níbí àti nu àwọn èèyàn kan nìkankan á tún mú àdínkù bá owó tó yẹ kó regún sí àpò ìjọba lójúṣe láti lè tọ́jú aráàlú padà torí ìdí èyí mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jẹ́ kálukú darí lọ sí ààyè rẹ̀ lágbára ọlọ́run àbọ̀ tẹ́ bá gbọ́ àtìgbà tẹ́bi àti yánba tún fojú kanra a wà dáwọ̀ ọ̀dùnnú pé a kú oríire ni ẹ jọ torí ọlọ́run.
1: Alága ọlọ́run, ẹ fọkàn balẹ̀
5: I see.
1: Emi mo eyan to je wipe ta ba
5: Tilekun yan na.
1: Okay. My chair.
5: Awon to ko enko.
1: Won ma ti wa nita.
5: Okay.
1: Nkan ti mo ro ni pe ta ba le ba eyan kan soro, eni yen mo mo dada. Negotiator. O ma joko, o ma ba awon people yen soro, gbogbo nkan to ba fe, o ma joko, won ma so. O mo fi pe e ke je ka kan si o.
5: CSO negotiator elo ni allocation council yi wo iwo ye owo ti awon eyan won yen bere lati 500 million a bebe si 200 kan to so pa awon agba 50 million se ninu owo council ti o ti to wa na ni ka ti yo 50 million ta ba yo 50 million ibo ni ka ti ro negotiator elo la mo to fe gba
1: my chair iko ti mo se ni ka lo negotiator gangan niyan un lo le help wa ninu situation yi.
5: So how do we go by it? Takushanu mi.
1: Okay. I know what to do. Ma de fun yin ni feedback.
5: Ma ri ma si abo e.
1: Alaga keni to pari. E ma rowo mi.
5: Keni to pari. Oju mi oju e o. Ma je keni kan ko tun gbo sin kan ta jo so yi o.
1: My chair sir.
5: Don't worry Olorun. Ara lu ni gbagbo ninu wa o.
1: Koju ma yeju sir.
5: O se bodupe.
1: Yes sir.
5: Thank you.
1: My chair.

0: Hello, sir. I'm okay, sir. All right, sir. Okay, sir. No problem, sir. Right away, sir. Okay, sir. Okay, sir. Okay, okay, okay, okay, sir. No problem, sir. I'm running, sir. No problem, sir. Good afternoon, sir. Báwo ni?
1: Ala sir.
0: Ẹ jẹ́ ẹ fara yín balẹ̀ o.
1: Ẹ má dùn.
0: Ẹ fara yín balẹ̀ o. Tinubu a bí mi.
1: Ṣé kò bẹ̀ yìnbọn sẹ́sẹ̀ yìí ni?
0: Tinubu a bí mi.
1: Kọ́mbẹ̀ fìbọn sí.
0: O ma. Ẹyin guys, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ṣe ń lọ bá ṣe ń operate ṣe wà ẹ̀kọ́ láwọn tó ń fún wa ní details so mo ti rí sí ní àgbà ń sìn mo rò pé ẹ rí kóòtù mo ń kọ́ bẹ́ẹ̀ tí ẹ pẹ́ni tó bá mi sọ̀rọ̀ ó yẹ kẹ́yìn náà tí a máa change the location in fact with immediately effect nísìnyí bá nílò láti kúrò níbà cause nǹkan tí ó dẹ́ ìgbà tó yẹ pé mo ń gbọ́ sí ni pé wọ́n níbi tá a wà yìí ó ti cast and then àwọn tọ́lẹ̀ jẹ́ àwọn security government security wọ́n ti mọ̀ wọ́n dẹ̀ ti ń proceed in fact wọ́n ti súnmọ́ wa tán a nílò láti kúrò ìgbà
1: kákó àwọn
0: kí ló dé.
1: Kò lè work kúrò níbí.
0: Why?
1: Ọ̀gá kíní ò lè work.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ṣé wọ́n kàn máa dà wá láàmú káàkiri ni? Àwa náà ń forí la kú a máa bọ́ sùntà ní òjò nínú ẹ̀yìn gbogbo a máa wọ ọnú gbókè kékeré bẹ́ẹ̀ jẹ́ náà a máa jáde wa lọ́wọ́ èmi ò kúrò níbí báyìí o kúrò níbi tá a máa wà lélé ibi tá a máa tẹ̀ pasí ni kò sọ̀rọ̀ ńbẹ.
0: Ẹyin guys, mo understand bẹ́ẹ̀ ṣe ń fi o. Ẹ mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ akúkú jọ wà níbi kan ṣe pé yẹ̀mí náà fi ń lẹ̀ bí àti mò ń lọ bì kan. Lóòótọ́ ni ẹ mọ bó ṣe ń jẹ́ but ẹ mọ̀ wípé nǹkan tá à ń ṣe yìí náà ó láwọn kan tó ń back you up àwọn yẹn náà níbi tí kinní yẹn ń lọ but tá a bá ti kúrò ibà yìí tán màá mọ bí máa ṣe bá àwọn aláyé náà sọ̀rọ̀
1: lájẹ kan ẹ
0: má wo rí o ẹ̀jẹ̀ kákọ́ ṣe yẹn náà ẹ̀jẹ̀ kákọ́ ṣe yẹn náà ẹ̀jẹ̀ kákọ́ kúrò níbà yìí tábà kúrò níbà yìí náà so iṣẹ́ mi tábà padà máa ṣe màá mọ bàbá yìí máa ṣe ó máa ju ti tẹ́lẹ̀ lọ ó ti yẹn ẹ má wọ ẹ̀jẹ̀ kákọ́ àwọn kinní yìí ó yà wọ́n ti pọ̀ jù gan ẹ̀jẹ̀ ká pa méjì ó ti yẹn nǹkan tí mo sọ náà nìyẹn so nínú wọn bá yẹn ó dà gbọ́ bóyá bíi 12 ni wọn apá méjì lánàá jẹ́ apá méjì ló ní. Ẹ wo bí bàtà aráyín náà là ń sọ tábàpá méjì ní yín nísìnyí irú ìwọ tó ń wo mi àti ìwọ yìí tábàpá yín àwọn yòókù wọ́n lè mọ ìrìn dáadáa oúnjẹ tó yín jẹ ẹnà nǹkan tí mo sọ náà nìyẹn.
1: Oúnjẹ
0: ìwé tó ń jẹun bí ìkẹyẹ o ti jẹun tó bá wọn ká pálókù báwọn yóò lẹ́yìn lára báwọn tó fẹ́ lò ó ti yé.

0: yóò jókòó rẹpẹtẹ nǹkan ṣe stizi rẹ.
1: Are you ready?
2: A ṣe la campagne Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́ba aládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kò ń tọ̀ ṣé ti kágbọ́n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: It's 9 o'clock. Some people open bottles, others open possibilities. Open for more with Guinness.
2: 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn láti pète ìdùnnú fẹ̀rí gba gbogbo àgbáyé.
3: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta mẹ bẹ́ẹ̀ tí mọ̀ pọ́ gánìyàn láwùjọ rẹ̀ pé ayé ẹ̀yìn tèmi nílẹ̀ lọ́kọ̀lọ́dọ̀ nílẹ̀ lọ́kọ̀lọ́dọ̀ lẹ́yìn odi bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí

Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re kaja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete boli ko ikan ni 32 fm do supa ran kaye 94.9 lo

0: Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tàn Adémọlá Adéjùmọ̀ ló ń kí yín káàbọ̀. Ọ̀dọ́ bàbá wa olóyè àgbà Lékan Alábí níbẹ̀ la wà báyìí. Bàbá ẹ kú kalẹ̀.
1: Káàbọ̀ mo kí ọ. Káàbọ̀
0: àjíǹde aróma jẹ́ o.
1: Àmì.
0: Mo ní ohun tó jọ mẹ́ta bàbá kà á ní méjì. Ayẹyẹ àjọ̀dún oríkádú àádọ́rin ọdún la mọ̀ pé o lágbára díẹ̀. Kíni wòjú yín bó ló ṣe rí kémúkémú lẹ rí yìí tọ́fẹ̀ dàbí ìgbà tí ẹ tiẹ̀ fi parọ́ mọ́ yẹn pé àbí àbáwá la gbọ́ dáadáa ni.
1: Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Gbajúmọ̀ olórin Dùdún àti Ṣẹ̀kẹ̀rẹ̀ Tátàlọ̀ Àlàmú nínú ìkan lára àwọn àìmọye rẹ́kọ̀dù tí wọ́n ṣe wọ́n sọ pé àwa náà kọ́ Ọlọ́run ọ̀gá àgbà ni o. Àwa náà kọ́ Ọlọ́run ọ̀gá àgbà ni ènìyàn ní sú tọ́ Ọlọ́run kìí sú. Àwa náà kọ́ Ọlọ́run ọ̀gá àgbà ni gbogbo àpọ́nlé ọ̀rọ̀ tẹ sọ nísìnyìí àti táwọn míì náà sọ àti àpọ́nlé míì táàtò máa gbọ́ lọ́lá Ọlọ́run Ọlọ́run náà láṣà gbèsè lọ́wọ́ pé kábíyèsí rẹ o. Bàbá wo àwa ènìyàn bá ṣe ń gbé yìí iṣẹ́ ìyanu rẹ ga o. Ọlọ́run mọ̀ ni.
0: Bàbá wa bì ni bàbá ṣe àwọn wo ni òbí wa àti pé mbola ti bí wa gan.
1: Bàbá mi wọ́n ti lọ bá Ọlọ́run kọ́lọ́run tí wọ́n máa bá mi kẹ́wọ̀n ní àlùjọ náà onídẹ̀ra.
0: Àlàmà mi.
1: Àwọn ni Ibrahim Ọládóṣù Alábí tí ìnagijẹ́ wọ́n jẹ́ Right Time. Wọ́n kú ní March 18, 1994. Ọmọ ilé oyè Oyètúnjì Olúndẹ̀gún ẹ̀rín òpójológun Alàsàsàré bí ìjà òṣùpá lé àwọn kan ní Kògún ẹni ọwọ́ bàbá rẹ̀ bá tó kó lọ rèé túnṣe SW2/486 ìsàlẹ̀ Ìjẹ̀bú Ìbàdàn ilé bàbá wọn nù. Ilé ìyá wọn òun ni ilé ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ́ tó sogunró àjẹ́ǹgbẹ́ tó fi àdàmọ̀ sogunró tó fi àdàmọ̀ dá wọn lẹ́kùn à ń ṣe kọ́ndú SW1/131 àwàlálégùn pọ́nríkú nílẹ̀ Ìbàdàn. Ìyá mi Mopelọ́lá Àbẹ̀jẹ́ tí ìnagijẹ tiwọn náà jẹ́ MO àwọn ń bẹ láyé báyìí.
0: Bàbá olóyè tó ní mọ̀mọ́.
1: 92 years old. Wọ́n sì béèrè lánàá pé ṣé káwọn gbé ọkà àti ẹ̀fọ́ ebolo
0: ní àná àlànà yìí
1: tí wọ́n máa ń gbé ránṣẹ́ lóòrèkóòrè mo wá ní kánjí ó di òní bóyá tó o bá dúó pamiṣẹ fàájì tí ọwọ́ ọ̀sán bá fi lù ájọ jẹ ọkà mú. Wọ́n bí àwọn ní ilé ọ̀ṣọ̀tún ní ìdámùdù quarters Emure Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Bàbá wọn ló ń jẹ́ Iran Ọ̀ṣọ̀tún kọ́lọ̀ kó foríjì bàbá wọn. Ìyá wọn Oyeyẹmí wọ́n kú ní kékeré nítorí pé ìgbà tí ìyá màmá mi kú ni ìyá mi ìyá àgbà Adéyanjú àwọn jẹ́ ọmọ ilé Adéyanjú Àgbẹ̀dẹ Adodo ní Ìbàdàn. Àwọn náà wá ránṣẹ́ sí bàbá ìyá mi ní Emure Èkìtì pé ìgbà tí ìyá ọmọ yẹn ti kú ìyá mi ní àbígbẹ̀yìn ìyá wọn àwọn méje ni ìyá wọn bí wọn wá ní kánjọ kán báwọn mú Mopelọ́lá ránṣẹ́ láti Emure Èkìtì náà fi mú ìyá mi wá síbàdàn láti Emure Èkìtì sílé ìyá ìyá rẹ̀ ní Àgbẹ̀dẹ Adodo. Àwọn tán bí mi náà nù.
0: Mọ̀mọ́ tí wọ́n mọ̀ Ìbàdàn ní.
1: Ìbàdàn ní Adéyanjú. Ó wá fẹ́ sójà nígbà ogun ìbílẹ̀ nílẹ̀ Yorùbá yẹn. Ìgbà táwọn òyìnbó wá dé táwọn òyìnbó sọ pé gbogun ote tembeleku tin be ni orilede yoruba ba ba ju lo ti kiriji wo ogun pari gbogbo yin e gboro bara yin jamu olosi ni oko ya ya mi enje omo imureki tin soja ni o wa ni ki yawo won o ya won ni ka won ogun ti pari o je ko won ka won ma lo si ilu ohun ni imureki ti o ya de njuwa ni pe ohun yo teta baba won ati ya won ibadan ni baba ma lo mi ma lo ah iyan wa ni pe ba n ko awon omo mi so omo meji ti ya agbede adodo bi fun baba olosi imureki ti awon ni iya mi ya ya mi oyeye mi e ati aburo re wura ola ni baba yin se ko won lo se mure
0: awon ile iwe wule lo
1: mo won bi mi ni ojo jimo ojo 27 osu kewa odun 1950 yen lo fi je pe ni agboro olohun ojo isegun osu kewa ta wa nbe ni 2020 ni ma gbe atorin o mo bere ile iwe alakobere ni 1958 january 1958
0: ile iwe wo
1: 7 day Adventist Primary School, Itashapu, Okefoko, 1958. Mose class captain, Lati Primary 2, 1959. Class captain, Primary 3, 1960. Mo wadana on to lo match, nibata Nigeria by independence ni Liberty Stadium.
0: 1960.
1: Yeah, October 1. Mujo modume wangwa yen, Primary 3. Mujo class captain, Primary 4, 1961. Mujo school me boy, Primary 5, 1962. Itu mo school me boy. Nigba yen mi o le so bo yen se ni se o. Oni pe en ton ba ti yan ni male boy. O ma lo coleta. Ni 7 day quarters ni oke bola PO box 19 ni center. A lo coleta. Awon teacher headmaster kon wa ranse. Wa wa gbe bag kan fun, wa gbe kole gbe bayi. Di machine robot. ROBOT ni won train wa te pe o gbodo wo tun. Oh, wa ko ma lo bi igba ton wine yen
0: laye awon oyibo
1: o de godo ra sweet won ni to ba ra won amo bo won fi nko wa laye je ngba yen ni o amo ro bo si eja didi to marun o de godo tin letter ton ko fun yen unu wa dun pe mo gba iru pase idani leko be yen koja laye mi ton ba ko letter si yan sin ti o ba ti se mi na ko si won ba ti e ma le mi siwo mi te siwo mo jade me ni 1963 e ministry of prefect mo lo si African Church Grammar School apata ganga Ibadan 1964 sugbon ayan mo ti ogbogun ni mo se die omo ile we African Church Grammar School apata ganga o eni kilo de
0: mi bawo
1: good ni final year wa ni primary school 7 day Adventist Okefoko 1963 6 ni kon la ni primary 6 eyo kan ofin western region ni igba yen ni pe primary school gbodo pe meji o kere ju 6a and 6b so bata won oludari eto ton fe wo imurasile school wa fun first school leaving certificate examination 63 number day class wa number kawa abaje 25 won ni won wa so pe 25 ke e le se exam in the ni school e gbodo ni 6a and 6b awa no wa mo nkan ta won to ndari school a se lo ton se ni odun 1963 yen won le opolopo classmate wa lo ni primary 5 awon kan repeat o tun ka nkan to lo si primary 4 nta fi diku ni yen so in the end ministry of education ni kan pin wa se awon school to wa ni agbegbe odo wa awon gbe mi lo si atawon kan lo si

0: ọgbà ọkàn lọ sí bí òkú primary school ní agbègbè wa ní school yẹn náà ni o gbogbo wọn pé wọn pé ìrìnsẹjú mẹwàá síra wọn wọn àwọn kan ọmọ ọmọ wọn lọ sókè àdó níbi tí àwa méjì péré la gba form common entrance form ní school yẹn lọ́dún yẹn èmi àti classmate mi kan ọmọ ẹsẹ odò ní River State orúkọ rẹ̀ ń jẹ́ Freeman Tonara ọlọ́pàá ni bàbá ẹ̀
1: ẹ ṣe ìrántí orúkọ ẹ̀ dáadáa
0: owó Freeman gbogbo àwọn classmate mi rántí àti tíṣà níbi tí wọ́n ti pín wa káàkiri yẹn headmistress wa màmá ó ti kú sí ọ̀run rere wọn màmá Esther Ọlá wọ́n gbàgbé láti lọ fi fọ́ọ̀mù wa wọ́n lọ fún wọn ní
1: school tọ̀hún
0: so ìgbà tó wá ń kéde lórí rédíò ìyá bàbá mi bá tẹ̀lé mi lọ sukúù pé mo ní sẹ́ńtà tiẹ̀ tó ti máa ṣèdánwò gọ́mẹ̀ntì kọlẹ̀ nítorí kíni ìyá bàbá mi àsùmọ̀wò ọdún Ọlá Alábí ọmọ ìkẹrẹ àjẹǹgbẹ tó fẹ́ Abdulsalam Adébọlá Alábí alias Ọwọ́níwọ̀n ọmọ Olúndẹ́gún òun ni olórí ẹgbẹ́ NCNC women leader NCNC fún Adébọlá Adélábù
1: ẹgbẹ́ òṣèlú jọ́nà lọ́hùn
0: oh yeah very powerful woman ìyá bàbá mi àsùmọ̀wò ìyálé ẹ̀kẹrin wọn máa ń pè ẹgbẹ́ alákùkọ lábẹ́ Adélábù so wọ́n jọ campaign lọ Adélábù adarí wá sílé wa so Adélábù wá sílé wa jọ kan lẹ́yìn tó ṣe campaign tán wọ́n ti dáná àwọn èrò
1: ẹgbẹ́ àbẹ̀lú sọ eré àlájì Adégùnkà Adélábù rí dáadáa
0: ó fún mi ní wọ́n ṣílẹ̀ ní ti pẹ́ lọ so wọ́n wá délé bàbá mi lajú gan torí láyé nǹkan tán fi mọ̀ pé èèyàn lajú láyé jọ́sí ni pé ẹ bá faná sílé electric tó ní radiogram but bàbá mi ti lọ ibiṣẹ́ ó dẹ̀ ti pa swíṣì iná wọ́n wá fẹ́ tan fan Fadélábù wọ́n fẹ́ ṣí radiogram kó máa gbọ́ àwọn rẹ́kọ́ọ̀dù ẹ̀sàkà babalẹ́gbàrú náà
1: bàbá wáìdì
0: wọ́n wá ń lọ yá mi ń lọ ń lọ ń bọ̀ báyìí lọ́n lọ nítorí náà mo fẹ́ fi eléyìí sọ fáwọn àgbàlagbà ẹ má máa ṣe wọ́n sáwọn méke o bóyá kọ́kọ́rọ́ yàrá tẹ̀ ń wá yẹn bóyó ti rí ibi tó jábọ́ sí o bóyó fẹ́ sọ kọ́kọ́ tó ṣe pàtàkì ẹ má máa ṣe wọ́n jákẹ́bẹ̀ torí ká ní ìyá bàbá mi ṣe wọ́n ìjọ ẹ ni n tí mo fẹ́ sọ yìí ò ní ṣe sọ wọ́n wá ní mo wá ní kí ló dé wọ́n ni pé àlá fẹ́ play record wa fẹ́ tan fáànù mo ní ẹ tan wọ́n ní àní òṣìṣẹ́ mo ní má lọ wo ibi tí switch wa mo ní àgbàlagbà kan dà kógun àga mo bá náwó síbẹ̀ náà má fà wálẹ̀.
1: ẹ̀yin ti rí ibi tí bàbá ti máa pa tí wọ́n ti máa tàn.
0: mo lè tan rédíò bàbá mi mo lè ṣe ṣẹ́ńjà Adélábù gbọ́n bá pàtẹ́wọ́ torí fáànù iná fáànù nóoru.
1: yá
0: fluorescent light pàápàá jùlọ radiogram wà bẹ̀rẹ̀ sí ní dún Adélábù wa ni pé ọmọ yìí orí rẹ̀ pé ó wá sọ fún màmá bàbá mi ni màmá sọ wá pé ìyá ẹgbẹ́ ìpè màmá tó bá ti di àgbàlagbà tó fẹ́ lọ skul gọ́ọ̀mẹ̀ntì college ní kẹ́ yóò lọ torí gọ́ọ̀mẹ̀ntì college ìbàdàn ni Adélábù lọ.
1: ní làwọn lọ.
0: rẹ́kọ́ọ̀dù tó filẹ̀ láti yọ tó sì kú mẹ́ wọn ò bá dì sí the best student in gọ́ọ̀mẹ̀ntì college the best student in Nigeria the best student in Africa Adégùnkà Adélábù wọn ò bá rẹ́kọ́ọ̀dù.
1: títí dọ̀la.
0: wọn àfitọ́ba break rẹ̀ ní ọdún yìí wọn wá ṣèdánwò àbí lọ́dún mi o ìyẹn ló fa common entrance in particular tá a gbà. ìyá ọ̀la ó ń sunkún bàbá Freeman ọlọ́pàá yẹn pariwo oníjọ́ yẹn ní sùpé o máa sú ẹ o máa I will sue you.
1: pàápàá tó tún jẹ́ ọlọ́pàá.
0: ọlọ́pàá ni because tá a bá wò náà lóòótọ́ kí ló sọ pé o gbàgbé láti lọ submit form.
1: ìgbésí ayé àwọn ọmọ ọlọ́mọ.
0: ṣùgbọ́n ní ìsìn màmá ọ̀la a máa di ọ̀rẹ́ gan ọ̀run rere wọn.
1: àmì
0: mo tẹ̀ ṣe sàmánú ìgbéyàwó ọmọ wọn obìnrin kan. Because inú wọn dùn nígbàyìngbà tí mo lọ African church gbogbo nǹkan tó wá ń gbàgbà lọ
1: wá sí
0: wádìí press secretary láyé military gbogbo essential commodity wọn nípa lọ kó fún wọn so kò sẹ́ni tọ́ba dé wọn ni pé rashidi.
1: ẹ̀yin ò bínú sí wọn.
0: ọmọ kékeré alákànmí ìgbà tí ìyá bàbá mi ò bínú kí ló kàn mí àti pé nǹkan tí ara ọmọdé máa ń wò lára wọn òbí ẹ̀ àbáwọn tó ń tọ́ nìyẹn ìyá ní ẹyin ti dànù ẹyin ti fọ́ kílámà wọn ìyá mi gan lóògbé bàbá mi ló ń bẹ mr tọ́nàrà yẹn jọ yẹn pé kó ṣàánú ìyá yẹn kò mọ̀ọ́mọ̀ ṣe àní wọ́n fọ́ skul mọ́ lórí tí ò ṣẹlẹ̀ rí ló fi gbàgbé ìyá ọ̀la ló ṣàlọ́gbà fọ́ọ̀mù african church grammar school ó sọ fún wa níjọ́ yẹn ní seven day pé there is a new school school tuntun kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ government college tó ṣẹ̀ dálẹ̀ 1961 ọ̀dà african church grammar school ó ní ó máa di school yẹn máa di dáadáa principal bẹ̀ ó ló le gan disciplinary mr ọlá ojúṣọ́tẹ̀ àwọn náà ti kú sí àwọn náà ní ojúṣọ́tẹ̀ bookstores principal wa yẹn.
1: ní òkè bọ́là.
0: yẹn la ṣe lọ sí african church àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àbá àwa tiẹ̀ lọ government training ó kọjá college ìbáwá náà.

0: auxiliary nba yen ta ba ti pari two sat result man to bi osu meta ko to jade
1: be
0: so ke ma joko le le lasan wa wase lo secretariat wa wase lo company eni kon lo wa ni pe ki ma wase lo company o ki ma lo secretariat o only because si ma gba for salary mi na ri gba aye re
1: o bere
0: ko ma di pe lo fidi kan ko ma di pe olo na lo re ti ru won pa lo ne wa mo lord nigba ta go ma advance so yen mu si lo teach ni oko St. John's Anglican Primary School, Akinyaju, Legbaru Logun. Oko yen ni oko atoko agbounle. Atoko agbounle onilu Adelabu. So egbe ni opse aton egbe leti ni opse aton fun mi. As tan gbe loko. So oro sa de oro njo kan lo ba ni pe teacher eyin lo mo ya ile kere aje ngbe mo ni han bo se di timo ti won yen gbogbo awon mo e ton lulu si yen gbogbo won yen to ba ti je omo baba yan yemi o mo ko lara won ni primary school Lakiajo omo class omo school mi ni won mo ko won le primary school so to ba ti di jimo tori oko kan lori kan lo ma koja lo la a lo ko lati edeji a ma ko bo ni Akinyaju agbarulogun alogun igbo loyin Ibadan to ba file miss lori yen
1: to dola
0: o so ko fun bi ke lo wa ti ri pe mo ti ma di eru ma ti joko si iwaju le ki lori ma ja mi le
1: e mo abade
0: ma ko ki mo ki to ma si loko lo ba ni pe teacher ki le nkan ju lo se ni ile aye dun na loko mo emi o ni he so right to e wa je ri o wa gba ere kan legbe abakan ni egba lologun legbe Akinyaju ajo lobe asika ni pe yinbo alawo dudu ni mi o oka ti won ko si waju mi o ga to ki mo ku obe oyo bagiri efo riru ati si elegusi eran wa ri han gangan mo wura mi pe iyen mi gbogbo yan ni tisha ele tisha se wa mi na se bi oba mo wa pe kini mo lo se ni weekend
1: ayere
0: ase kadara oni tase 1970 ni e lati lo se prelim exam lati wo University of Ife Polytechnic Ibadan non fiche center so 1970 e mo ti ko exam to go to University of Ife lati lo ka English language ase letter ti de sile PO box 3245
1: eyin si se faji
0: tí mo ti dọba ní ọjọ́ àyàn yẹn mi tó mọ̀ tó wá tún bẹ̀rẹ̀ eré tí ó mọ̀ kìmí ọmọ ìyá ilé ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ̀ ọmọ adélábù ní gbọ̀ngàn so àwọn àgbọ̀ oṣù ní oṣù yẹn màjẹ́ lọlé kí lọ rí ìyá mi ní ráwọn àbúrò mi kí wọ́n wà láfíà wọn pa gbáàdù bọ́n ṣe fi lẹ́tà yẹn mi ni wọ́n wá fún mi wọ́n ní lẹ́tà ti dé tipẹ́ o òun sì mọ Akinyaju àwọn dẹ́ ń rò pé wà wálé bó ṣe máa wálé ni o àwọn ọmọ wọn ò tiẹ̀ já o nígbà tí máa já báyìí date of interview ti kọjá lọ interview ni fún prelim taba se exam ẹsẹ wa se interview for admission emi ni mo kọkọ de garage tí mọtò tó ń lọ sífẹ first turn bí kò fòde university of ẹni abá dé bẹ mo sì máa ń sọ kí yìí o mo tún ti sọ nísìnyí bàbá tó wà ní admission office ọba fẹmi awolowo náà po university ife sí ní university of ife 1971 ká ní mo tiẹ̀ jẹ́ ìbátan ẹ̀ kò yẹ kó ju ìyẹn lọ nígbà tí mo débẹ̀ mo fìlì fọ́ọ̀mù lọ́dọ̀ secretary mo wọlé ìgbà tó yá ni kí n wọlé mo ṣe sílẹ̀kùn tí mo wọlé báyìí ariwo ni bàbá yẹn pa you are a foolish boy mo kọ́ pé àbí àbáwọn ẹlòmíì ni
1: ọ̀rọ̀ yìí àbí mi
0: àbí kí aláàdé ó ní where have you been you came first in the exam mo ní oúnjẹ kan foríkì mi tíṣà oko ni mo ń gbé mo ṣe délé náà ní àná ni wọn fi lẹ́tà hàn mí kó bá dìde ló mú mi káàkiri gbogbo àwọn ọ́fíìsì bóyá wọn lè sọ pé nàìjíríà àgbà yẹn ò lè rọgbọ́n dá sí nọ́tẹ̀ nàìjíríà àgbà yẹn ni wọ́n pè ní standard merit wọn ń fe po bọyọ gbogbo ọ̀nà kan wò pé what's your problem why do wọn bá pe wọn ní kí n jáde wọn bá forí korí nígbà tí wọn forí wọn bá tún ní kí n wọlé padà wọn ní nǹkan táwọn máa ṣe fún eléyìí o ní ṣe exam prelim next year ìyẹn tó bá fẹ́ wá sí university of ife o so automatically o ti wà mẹ́ẹ̀ báyìí ọ̀sẹ̀ ni mo pààkẹ́ rubí kò ní àkí àjò kí náà gbé bẹ́ẹ̀ sì total persuasion tó wà ní òjé yẹn total persuasion kọ́ báyìí ibẹ̀ ni lọ́rí àkí àjò
1: tí máa gbéra
0: ó dẹ̀ máa gbéra ní 6 a.m. on the dot bàbá kan gbé ní àdúgbò yẹn òun ládájọ́ kóòtù ìbílẹ̀ ní arúlógún bàbá yẹn lọ bí iṣẹ́ òkò lọ o nobody must sit in front pẹ̀lú driver wọn ní permanent ìjọkùn bá lọ bá driver bàbá ò wá náà torí kí ni eruku ní tába ti débi báràkì àwọn sójà ń sìn ní ọjọ́ yẹn tába ti yàpò lórí ọlọ́dà yẹn eruku dé arúlógún so wọn wá data poli lẹ̀ ó ní kí n jọ kí má kó òun sí wàhálà bàbá adájọ́ ó dó wá kó wà èyàn gbọdọ̀ jókòó bẹ́ẹ̀ mo tún wá gbọdọ̀ àmì jọ ìgbéyà wọ lọ́hùn jẹ́kẹ̀mí náà di èèyàn láwọ́ so ilé mo ti lọ bí mo ṣe rí advert nínú sketch nìyẹn onígbòǹje press limited ìbàdàn wọ́n ń wá accounts clerk bẹ́ẹ̀ mi ò mọ̀ṣirò dàárọ̀ ẹ̀ mi mọ́kàn tí mo fi ṣe mathematics ní school ọmọ àtàwọn àbúrò rẹ̀ mẹ́ta yẹn mathematics chemistry physics olódò ọ̀pọ̀ 20 ni o but wọ́n á wúra pé wọ́n tó mú mass fọlọ́ ṣe interview exam àti interview accounts clerk ṣùgbọ́n mo nítorí tó jẹ́ press mo àpò bọ́ọ̀ tiẹ̀ bí onímọ̀ òjẹ́ tí ò tiẹ̀ tẹ̀wé ìròyìn má tiẹ̀ tiẹ̀ rí nǹkan tó ń pè ní press.
1: ẹ̀yin ti máa ń pa press tẹ́lẹ̀ ṣáájú àsìkò yẹn.
0: délé tàbí sọ̀rọ̀ bá mi ti ṣiṣẹ́ baba alhaji baba tunde jose regional editor ní western region nìbàdàn ọ̀gá ẹ̀ ni ìgbà tó ń gbé baba jose lọ wọ́n gbé baba chief laban ọmọwálé namẹ cameroonian ni baba namẹ ṣùgbọ́n gbà tá a fẹ́ gba independence wọ́n bí àwọn southern cameroonians pé ṣé wọ́n fẹ́ máa bá cameroon lọ àbí nàìjíríà ìgbà yẹn ni baba laban náà fi fi ọmọwálé kókó ẹ̀
1: ìyẹn náà wà gbà sí àwọn dúró síbí
0: kò lọ náà fi ó ṣe é pọ̀ daily times olúwa ṣọ̀gá baba mi mọ́tò ka ọ̀fíṣà ka tí wọ́n tà fún baba mi 1959 LA9 ni baba mi fi bẹ̀rẹ̀ transport service mi tí wọ́n fẹ́ràn baba mi dé right me right time so wọ́n máa mú daily times wálé lójoojúmọ́ so gbà yín mo tó pé torí mo máa ń láìkì
1: ẹ̀dẹ̀ tí ń ka wẹ́rẹ́wẹ́rẹ́
0: mo láìkì bó ṣe máa ń kọ orúkọ pé kinní kan máa ń kọ orúkọ rìpọ́tà yẹn ká wá jàjàpó lọ lu òyìnbó wọn ni pé just back from london yé mo ní yé iṣẹ́ tí ó máa gbé mi lọ london tí ó máa gbé mi lọ america ní í ṣe yàtọ̀ sí àwọn òyìnbó láyé ìgbà yẹn àwọn baba alhaji ọdún ewu
1: alhaji ọdún ewu alade
0: àwọn baba kíní kan ọ̀la later àwọn yẹn wá crossover alhaji kíní kan ọ̀la wọ́n wá crossover sí western region ministry of information àtàwọn bẹ́ẹ̀ yẹn àti báyìí mo ti wò pé tí wàá bá mi tún wá ń ṣiṣẹ́ pẹ̀lú wọn
1: kí ló tún kù
0: pé bó ṣe so ní form 3 mo ti ń gba correspondence school of journalism london.
1: Bẹ́ẹ̀ ṣe wọnú iṣẹ́ ìwé ìròyìn bí ìgbà tá a sọ pé wọ́n bí inú ẹ̀ ni.
0: So a wá lọ ṣe ìdánwò onímọ̀ òjì press limited fún accounts clerk. Ṣé mo sọ pé mathematics mi ọ̀dà? Nígbà tó wọ́n ṣe aṣerítìn, aṣerọ́rà, bàbá onímọ̀ òjì ọlọ́run kó máa bá mi tọ́jú wọn. Torí ara àwọn tí wọ́n máa ń pè ní àwọn tó máa ń mú yàn bọ́ sí àyàn mọ́ ìgbésí ayé yàn nìyẹn.
1: Destiny help.
0: Bàbá yẹn ó jẹ́ number one. Kí ló ṣe ṣẹlẹ̀? Àwọn náà ní iléeṣẹ́ onímọ̀ òjì ìrọ̀lẹ́ náà wá pè wá gbogbo ata wá ṣèdánwò wọn pè wá sórí field ní fẹ́lẹ́lẹ̀ èyí ní èsì ìdánwò àti ìfọ̀rọ̀wérọ̀ tẹ̀sí wọn bẹ̀rẹ̀ sí wọn tá a máa ti pé orúkọ kan kọ́ máa bọ́ sápá bí wọn bá ti bọ̀ wọn bá sápá bí wọn pe last name sọ àwọn tó kù ó wá kọjú sọ pé ẹ̀yin náà ẹ gbìyànjú o but àwọn tí wọn yege jùlọ làwọn ti ṣàì tẹ bá ní ìfẹ́ sí iléeṣẹ́ àmọ́ táwọn máa tún ṣe advertise ẹjọ́ kẹ ẹ ṣe máa lọ bá ṣe máa lọ wọn ní ká ẹdúró who is Mr. Lepan Labi among you bá náwó sókè wọn ní kémi bọ́ sí
1: ibùmí
0: ẹgbẹ́ kejì wọn ní although your mathematics was very poor but you came first your English language general knowledge paper you came first ṣùgbọ́n accounts clerk ni a fẹ́ gbà ṣùgbọ́n àwọn tí wàá wo the board àwọn wàá wo pé ah this is a good candidate oh. So we are appointing you the first editorial assistant of this company. Mo kàn bọ ojú sóòrò mo bọ ọlọ́run pé ah owó nǹkan tẹ̀mí wá wá èmi mi kàn wà ń torí press ni kí alákàmí pẹ̀lú accounts accounts wọn kàn máa dàrú ni kánọ́gbà mi ni mo ṣe di editorial assistant first editorial assistant
1: onígbòǹjẹ
0: wọ́n dẹ̀ ṣe dá department yẹn lẹ̀ ni onígbòǹjẹ educational books wọ́n máa ń tẹ̀ educational books throughout West Africa to the largest educational publishing company lẹ́yìn tàwọn òyìnbó wọ́n wá fún mi ní agbára débi pé nígbà tí mo fi máa kọ report lórí manuscript méjì wọ́n wá fún mi ọ̀gá mi jẹ́ editorial manager ó jẹ́ àbúrò ọmọ ìyá ọmọ bàbá G.O. onígbòǹjẹ tó ní iléeṣẹ́ yẹn orúkọ ọ̀gá mi jẹ́ Mr. Olú onígbòǹjẹ nígbà tó ka nǹkan tí mo kọ lẹ́ẹ̀kejì báyìí ló bá ní kí n jókòó ó ní what's your qualification again mo ní West African School Certificate
1: lọkọ yìí
0: ó ní wọn ló kọ reviews mo ní bẹ́ẹ̀ ni sir ó ní now àwẹ̀ gbogbo ṣe manuscript ó ní but ṣé kò ṣe pé
1: wọ́n bẹ̀rẹ̀ kọ́ o
0: wọ́n fẹ́ sọ pé ọ̀gá ṣé gbòòsì àwa bá mi kọ kínní ọ́fíìsì ni ebi ọ́fíìsì àti iṣẹ́ nígbà tí mi ò gbéṣẹ́ lọlé gbogbo manuscript nígbà tí mo wà lónìí ìbòjẹ́ o tí mo fi kúrò mẹ́rin lọ sí sketch 1971 to 72 gbogbo manuscript n ti máa kọ ọ̀gá mi ni máa gbé fún ọ̀gá mi ló ṣe máa wá connect but recommendation ti máa sọ ni pé the manuscript is acceptable along kinikankini my amendment collector
1: tó tọ́ wa
0: yẹn but ti máa sọ pé not acceptable not good for àwọn kinní wa ṣe àwọn clerk dispatch wọn fi manuscript ṣe tó pọ kò bá gba phd méjì pọ so yọ tí mo fún ọ ní letter of resignation oníbòjì wọn wàá fẹ́ lọ but nígbà tí wọn rí salary condition àti prospect ṣé àwọn kì í ṣe newspaper
1: bẹ́ẹ̀
0: wọn sọ fún ọ pé láyé ń bí journalist mo fẹ́ jẹ́ òyìn mo ṣe wá sí bí ń jọ́ tẹ́ gbé àkánṣílà kí mi mọ mathematics ẹ̀yìn náà kú rí mo ṣe join sketch nìyẹn from sketch mo lọ sí school college of journalism Free Street London I came back to sketch bóyá mo lóṣù kan nígbà mo padà from there. Nigerian television.
1: Kí ilẹ̀ ṣe rí admission sí London school yẹn?
0: A máa apply ni, wàá apply wàá ṣe exam. A apply ni. Nigeria máa ti darí.
1: Exchange rate ò rí rádàrá jákujàku báyìí nígbà náà.
0: Iyekíye tó wàá fẹ́ gbà ni. Once tí wọ́n bá ti rí pé orúkọ school ni wọ́n máa fi kọ check o.
1: Bẹ́ẹ̀.
0: Mọ́dọ̀ gbọ́dọ̀ rí bíìlì school o.
1: That's all.
0: That's all. From there to NTA, Dangote le NTA sí yẹn. From there to television service for your state. Tó ń jẹ́ BCS TV sí 1982. Èmi ni the first reporter tó yọ ní orí BCS TSOS television tó ń pè BCS TV sí yẹn. The first reporter yes mẹjọ tán ta ṣi tán commission ẹ̀ ta bẹ̀rẹ̀ transmission. Èmi náà dẹ̀ tún ni the first chairman NUJ chapel of TSOS. Ibẹ̀ náà ti wá ṣe nǹkan tó àwọn American pé ni head hunting. Torí mi kọ̀wé pé mo fẹ́ ṣiṣẹ́ press secretary lọ́dọ̀ Bọ́lá Ẹ̀gẹ́. Àwọn náà gbé advert jáde pé àwọn wá press secretary but Dr. Yemi Farounbi ọ̀gá wa ní
1: NTA
0: káwọn ìjọba MPN tó dojúlé wọ́n wọ́n lọ Àkúrẹ́ ní inú pátá cabin wọ́n ní kó lọ dá new NTA Àkúrẹ́ lẹ̀ kí tẹ̀lé ṣe wọ́n ní ká máa wà cover 2.8 billion oil missing oil money nígbà tí Muhammadu Buhari ṣe minister
1: Erike Fipanel
0: no senate lábẹ́ bàbá Olúṣọlá Sàràkí senate leader rope so NTA náà cover Lẹ́kọ̀ọ́ àwa ń cover Ìbàdàn but ṣe pé ó yàtọ̀ síra wọn àwa Ìbàdàn professionals mi láwọn ti kó náà ṣe professional but nítorí pé àwọn yẹn wọ́n ń gbárùkù ti NPN wọ́n ń bẹ̀rù ìjọba
1: ìwọ̀n ṣàgàrí
0: àwa ń mọ asitis ni láì bẹ̀rù láì ṣojú láì ṣègbè nàbà ni pé ká mọ̀ wá mọ́ wọ́n ní ká mọ̀ wá síbẹ̀ mọ́ yẹn la ń sọ ọmọ pé wá síbo àwa editorial department ká lọ mú lẹ́tà appointment wa wá níbi lẹ́tà appointment wa yẹn ó wà mẹ́ pé paragraph 2 now by this appointment the Nigerian Television Ibadan can send you to cover assignments in and outside Nigeria our permitting our film management Ibadan pé ṣe rí lẹ́tà tẹ fún wa in and national Nigeria ẹ lè ní kò sẹ́ńtò lè ní ká máa wá sí kò tafa pa lewa square ni senate wa ngwai la ba tun lo
1: eyi kini ire
0: ah
1: ara bada
0: won baba yen ti ku si orun ire won oga wa na ni ni journalism oruko won je Olu Adebanjo chief Olu Adebanjo special advisor on information to president Shagari number letter si farobi pe inu ko ko lo nti wa leyin abi pe agbara re o ka wa won lo si akure ni patakabi the youngest general manager of Africa's first television station awa gura ba ko to ti won fi gbe oga lo si oko wa awa na e ma re ti nguru le lomi o land si ni so e mo kata si ni agbe ti ekota NTV Ibadan NTA Ekota we sue them to court yes but lati leyin old Oyo State UJ labe akoso alaga yen ti kun sin kolongo dele fun Mr. Joe Abiola alias Joe Atuma eko ba gbo pe agbe won lo si court won ni yes awon bo like la won boys yen pro UPM pro awolowo no ko court of gbogbo nkan to ba je Oyo State government coverage afiti o ba da bi chief bo like ijobe mo se da television service of Oyo State sile ni
1: o wa di BCS loni
0: and the Latif Jakonde o na da Lagos television sile Olabisi Onubanjo o na da
1: Ogun television
0: OGTV baba jasin ni o da popale so won se se recruitment court da lo chief judge Oyo State ngbe yen baba wa Emmanuel Fakayode awon na gbejo yen njo ton fe dajo court kun journalist lati Eko lati awon so won wa to na wa won ko gbe awon ile laya gbe ile se won lo court awon fe gbo dajo baba ba koko po wi fun wa baba Fakayode o ni mo like English ni o fi soro tori program Yoruba ni mo se lo so but let me try be on I like you. You do watchdog.
1: I don't know about you.
0: You are the fourth president of the name. But you are like a you are like a driver. See, Baba Olowo. On Baba Konwa, Olowo repete. On the motor to On the one you are doing Fernando, you are the one driver. On the Baba down. Baba, you are not motor to be budget in the motor. For motor, you are going to the lorry posi. Kojango. That you driver for motor to the lorry. Baba, sir, moti for moti go. Baba, Baba, go. Go on, don't know what they're on what they're about. Baba, turn right. One in the driver, away, go away. Do Baba, Lou, right, go left in me. Lobatun law, ah, Baba, anyway, about Bonnie. All right, turn back. Driver, on Yassi, left in me. On about we are. Big Molo Locuni, park, give me the key
2: of my car. One in TNT, so far, 1 year.
0: Do you know? Ah, letter. Lati ma gbo won le won ni tori pe ajo re judiciary pawon de na la won like awon niroyin awon ni fine wa pupo awon fine wa nigba ta de office pa la ni an pe ah bo se se carpenter e jeje wa ka du ko ma wa bi to ti ronje je to ti ri se tori ai lo court ka ka pada o bi joba balage se dat tss don recruit ni awon ta lo si ta bere se tss 80% wa NT lati sapo pe Olorun mu yin ka be ran to wa mu mi lo si odo Chibolegi 19 February 1983 pe kin lo di press secretary so press secretary ti bola go lu ni ti a meta ni da pade ni ola ni original press secretary to wa lati Daily Times emi on second mi lati TSOS then one second fe me ma pade run lati YO so emi handu gbogbo nkan to ba je mo ikede Bolegi ati joba lori television money program for weekly program inside source all activities of Bolegi as governor personal or just the government could they fail you taba travel outside the bedroom even outside of your state Uncle Bola ti so me ko lekan you are released because of your program awadi bo 1983 gbogbo ara ile mo pe UPN lo win to the probe of him sugbon fedeko ni awin NPN candidate Dr. Omololu lawyer awon ni won win so September 30 1983 we had the last world press conference saying bye-bye to your state. So Saturday, October 1, 1983, Dr. Olu Loyo gba ijoba ni Liberty Stadium. Bo se ngba ijoba yen, won ni ko won ti gate ile akede yen, kon mo kokoro wa faun. Ase won ti call list awa omo Bolegi le. Sunday, won si gate. Monday, won si gate. Awon ti won ti trust ni won sise. by Friday ọ̀sẹ̀ yẹn wọ́n kọ̀ pé list jáde ni dismissed transferred tó edo rí gm oyo baba faleti wọ́n gbọ́ àwọn lọ sí cultural center àwa tó wá kù wọ́n ní ṣe wọ́n ní ṣe rí ọmọ tó ń pè ní ilé kan àlàbí yẹn ìjẹ̀ṣà ni ara lè bọ́ lẹ́ẹ̀kì so because kò dẹ̀ mú ìdẹ̀ wá dáhùn lẹ́bi o ọ̀pọ̀lọpọ̀ ti sá nígbà tí wọ́n rí pa loose ètí ò lè fi hàn ní gbangba wọ́n lọ ṣe meeting lẹ́yìn pé ẹnu bọ́ lẹ́ẹ̀kì kì í kà kì í gbọ́ràn akọ́tìpọ̀jù so gbogbo particularly torí ọ̀gá lọ sí election petition tribunal ọlọ́dẹ̀ wá ṣe military governor tó ṣe àìkọ́ tuntun yẹn press secretary ni mojú wá jẹ́ nígbẹ̀yìn lieutenant colonel Oladapo Bola who is now a retired major general gbogbo àwọn tán padà sí oyo and tsos déètì èyí tá à ń ṣe interview yìí lọ́wọ́ wọ́n lọ bẹ̀bẹ̀ ni àwọn gbajúmọ̀ àdúgbò wa wà yẹn wọ́n wà níbi ìsọmọlórúkọ èyí tó wà ó gbọ́rù torí ọmọ ẹ̀ta náà fi kómi jáde yes wọ́n bí mi ní friday 27 october 1950 wọ́n ṣe súná ní friday november 3rd babalẹ́gbẹ́ ò lọlé o wọ́n kàn sùn ni o wọ́n tún ti jí saturday november 4 pàtí tún bẹ̀rẹ̀ saturday november 5 pàtí alẹ́ friday náà palẹ̀ mọ́ bàbá mi àti àbúrò ẹ̀ bàbá that's my uncle alhaji abdulaziz kọ́lápọ̀ alábí àwọn náà sí texaco akẹ́sọ́ market yẹn fún 1963 almost 45 years ló lò ní ọ̀yọ́ àwọn ẹbí wọn sì wà bẹ́ẹ̀ àwọn àbúrò mi àwọn ìyàwó wọn méjì wà bẹ́ẹ̀ wọ́n máa jọ lọ rí adédugbu ní mọ̀lẹ́tẹ́ wọ́n nígbà tí wọ́n dárúkọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá adédugbu sọ pé lẹ́kọ̀ọ́ alábí ìjẹ̀ṣà nígbà yẹn o wọ́n ní bàbá mi wọ́n làwọn afunlẹ́sì pé ìjẹ̀ṣà rẹ wo rashidi ta ṣe súná ní kíní kan wọ́n lọ pé ẹ ṣóun ni wọ́n ní kan lọ mú mi wá so bí bàbá mi àti àbúrò ẹ̀ wọ́n ṣe drive wá sí ilé mi ní ìdí àpẹ́ nìyẹn tó yáyáyáyá ọlọ́run ti gbàdúrà ẹ adédugbu ti ní kó máa bọ̀ àwọn sọ sórí ẹ mo máa dọ̀bálẹ̀ fún bàbá mi ni mo ní ẹjọ́ sà kí ni wọ́n ní kí wọ́n ṣe gbogbo yẹn ló lọ bẹ́ẹ̀ mi lọ for the first time ẹ má bínú màá kọ ọ̀rọ̀ sí lẹ́nu o mi kọ lẹ́tà pé mo fẹ́ ṣe press secretary náà wọn ò dé advertise ẹ̀ àyàn wọn múyàn báyìí pé torí wọ́n ní ọ̀gá ti fẹ́nu kọ 1982 tí wọ́n ní àwọn ìbàdàn sọ fún pé bó fò kó tán lẹ̀ ọ́ lọ ni so èmi ò lọ bẹbẹ nǹkan tí mo lè sọ pé ẹsẹ ní sáà ẹ má bínú sáà o then awa tún bẹ ba ẹ lọ bẹbẹ wọn ni o máa bọ èmi sáà tó kọ lé mo sáà ń jẹ ìrẹsì àtọkà tó kàn di òru december 31, 1983 ni rédíò bá ń dún gbangbangban fellow countrymen and women mílíkù wọn bá da agbada ọkà ìjọba mpn àti upn àti npp gbogbo wọn láti pẹ síná ni muhammadu buhari àti ìdẹ́gbọn so papers tó jáde ní january 1, 1984 all papers àfàwọn tó pé wọn lè rọgbọn dá sí o n tó wà níwájú gbogbo papers wọn pè ní headline ni pé happy new year happy new government by 12 noon bàbá mi ó ti jíde lè mi ṣe pé tí wọn bá ṣe kú kálukápọ̀ séèdì mọ́lẹ̀ rẹ̀ tí wọn bá rí pé àwọn tó ṣe kú ti mórí ọmọ nǹkan tí bàbá mi wí ni àtàwọn tó kó lẹ́yìn ó ní ká ló wà ní military army á ní àṣé kú tẹ fẹ́ ṣe lógójúlé ṣùgbọ́n ìyá náà ti dé àmì ìwọ ni wọ́n ṣe kú yìí fún ọ the next meeting family alábí olùdẹ́gun tán pé báyìí bàbá mi bá ní òun gbé olórí ẹbí fún abdulrasheed ọlálẹ́kan akọ̀m so bí àmọ̀ṣe jójú ayọnú ẹ tún wá mọ nǹkan tí wọ́n ń pè ní kádàrà tí ò ní yẹ láéláé february 1984 military governor Oladapo Bola from ogbomọṣọ ló bá fún wọn ní instruction pé I want Lekan Alabi as my press secretary wọn làwọn bá sọ fún pé sir ọmọ bọ́lẹ́gẹ ni o ṣẹlẹ̀ pé wọ́n ti ń try àwọn UPN governors lẹ́kọ̀ọ́ pé kí o wo implication ẹ o you want to take a former press secretary of Bolaige wọ́n sọ pé no he's not a politician number one ọmọ akọ̀lẹ́ta wọn ọba wọn làwọn ọmọbìnrin tó wọn mú wa bá rẹ bẹ́ẹ̀ kẹ ìjọba ológun federal military government ó ti direct àwọn state military governments to call all dismissed demoted penalized public servants civil servants and public officers kan kọkọ pe wa padà ká padà sẹbi ṣe wa kan ṣe wa set up special panel of investigation ẹni tó ń bọ wá rí pé àṣọ tí ẹ jẹ bí dispatcher so mo ti padà sí tsos so mo wá lọ ra this total presentation yàna olówó bínú ní bodiya mo ń repo so wọn kò wá kan engineer ebe popola cousins ni àwọn àti governor popola ìyá kan náà bàbá kan náà tẹ̀gbọ́n-tàbúrò ni bàbá wọn tẹ́ wá jẹ tí wọn wá rí pé ẹ bá ṣe jọra nígbà yìí so àwọn náà wá rí mi nílé epo náà bá ní lẹ́kọ̀ọ́ awa yìí ọ̀gá ẹ̀ ń kọ́ bọ́n ṣe pé ọ̀gá ẹ̀ ń kọ́ yẹn bọ́lẹ́gì ni ọkàn mi lọ mo ní wọ́n ti kọ́ wọn lọ sẹ́kọ̀ọ́ ó ní ọ̀gá ẹ̀ òní orúkọ mo ní ti bọ́lẹ́gì ó ní who's talking about Chibolaige? I'm talking about Governor Popola Muni. Governor Popola is not my oga. One ni ki gbogbo wa pada si bi se ni federal military government ati ti won bi ti pada si OYO and TSOS. Oh, ti resume se ni. Awon yan ti wa fe ma gbo. Eska ye ke so wo ba fun atena, aba pull out. Eska kele
3: you have not gone
2: to start work as a popular press secretary. Nobody told me. Only is a lie. Except, see me at home this evening. Baba.
3: I don't walk, I don't take. Tigwe, 32 FM. Ota wanyo.

0: WFM 94.9.
1: Ẹ kú ọjà o.
2: Ẹ káàbọ̀.
1: Ìyá bíi tí ń síbò nìkan.
2: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ̀ rìn, bó o wá ni látàárọ̀.
3: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà. Káàlẹ́ kó papọ̀ sójú kan, káko fáwọn tí ń bá wà dáa.
2: Bàbá ọkọ mi kẹ̀sì mọ̀ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo tiẹ̀ ta mi rẹ́ẹ̀dì bèrè lọ́wọ́ mi pàápàá.
3: Kí ni tó dé òpolówó ọjà rẹ ni?
2: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí tí ẹ̀rẹ́ ni bí mi.
3: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ̀ ìyá bí ti sin.
2: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtúbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
3: Ìyá bí ti sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn?
2: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
0: FM 94.9.

0: eka abo pada won so fun a pe blessing dele nkan kan sele ati joko dinira ati naro dinira ati bere o sese koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re ye abiamo o bo se di pe an ko mo re won lo le ewosan to loko ṣugbọn gbogbo gbianju won pabo loja si o ha iru ki leleyin ngbo pe lenikan so fun pe pẹlu gbogbo nti won ko te nra bo te je pe looto e nri owo ra tori pe omo eyan la kan ni nilu abuja won gbe ko nbe won ni ki won o gbe lo le ijosin won to bere eh abe mere ni abi elegbe kan ni abi kini kan ni ki won se gba ki won sawo ibi ti a to gbe lo ko ni koko ibe lenikan to wa jagbalagba nbe to je bi olori eleyun lo wa wo sakun oro wi pe aye ta mo wa yi aye eyin gade mo ni orisirisi ona ni a ti n toro omo elomi atoro omo lowo osa elomi ani nkan kan to je ti dile te pe bi oba ti yanju e adua re o le tete gba sakun to nwo e ba fese le to o ibe ni a ti a ronu kan baba oloye ewe nje adubi agbefagori ite wi pe ilu ibadan lo wa o si so je magaji ile oluoje eyan nla to loko ti o beru oko ni orisirisi opolopo nkan bayi na ni a ti ba debe tolorun gbadua re e se je ka won kokoko ti e pe na awon oba ti e gbe lo se ibokuku ti saye daro won ke si oloye ewe nje adubi agbefagori ite bayi kasa bayi kawodi igbo ni amo fe gbe wa oni bo ni tin se bayi ni se bayi ni se igba ti o salaye tan baba ni e je ka won o bere lowo ofa kilo o ko re kilo o ko ye won bere won si so nti won o se gbogbo etutu ti won o se pata won so ye ti ona won ibe ni a ti bere pe gbawo ni ka won o wa baba ni ko po dandan ko won o foju kan o tori pe ko si bi ti afefe yi fe de ti afefe oni fe ko mo kan gi oko la ko da ko je lu ebo lo wa ba tegun adua ati gbogbo nta ba se to ba ti re ba piri lolongoji nti se yo fi larun lele won sa deun yo wo awon eleyun won won fowo ran se sian ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an tin se e ti won o gbe lo diesu atadua re pete ti won se be ni ya gbogbo re sori aworan foran video won si send e se ni to gbe se fun won eleyin won wo leyin to wo adua to se re e je ajogbo
1: e se gan ni sir be ni mo ri gbogbo awon nkan e e se olorun ma fun ise o ron mi pada leyin yo e se bo ni mo dupe o emi na le send e sawon ti won ise e se gan ni mo dupe o olorun ma fun ise o
0: lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ tán tí bàbá yìí ṣàdúà ewé jẹ́ àdùbí bàbá ní kí wọ́n mọ̀kàn balẹ̀ wípé àlátọ́mọ ń bá lámọ́júmọ́ yóò rí oríṣiríṣi nígbà tí afẹ́fẹ́ ètùtù bá kàn eléyìn náà rí fídíò bó ṣe sẹ́ndì ẹ̀ sí ọmọ níbi tó wà rèé gbogbo àdúà tí wọ́n ṣe wọ́n ní kọ́mọ ọmọ sàmí bọ́mọ ti ń gbọ́ lòun náà ń sàmí kí lèwo tó mọ́ ọmọ yìí lálá wọ́n lọ sọ pé òun rí ìyá kan tó gbé epo pupa wá pé kò ń mu epo pupa wọ́n sì gbé fáànù ti ní ọ̀dọ̀ tí ń fẹ́ sí un àjẹ́ wípé àdúrà ti gba o kí lè lẹ̀ ọmọ sí ọmọ tí ò lè dìde ọ bẹ̀rẹ̀ sí dìde ọmọ tí ò lè jẹun ọ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ tí ò lè rè é ṣègbọ̀nsẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lọ jẹ́jẹ̀jẹ́ ó ní bọ́mọ yìí ṣe kí fóònù mọ́lẹ̀ rèé o tó pè wọ́n wípé gbogbo ohun tóun ò lè ṣe tẹ́lẹ̀ ó ti ṣe o ọ̀rọ̀ rèé lẹ́nu bàbá tí ọ bẹ ewé ń jẹ́ àdùbí ń ṣe ẹ tún gbọ́n tí wọ́n sọ lẹ́lẹ́ẹ̀kejì
1: ẹ ṣe gan ni mo dúpẹ́ o inú mi dùn gan torí ọmọbìnrin tí ó ṣe kínní náà ó ní òun lálàá lójú aláhùn òun rí tí wọ́n gbé kókó pa wá fóun pé wọ́n á tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á gbé kókó pa wọ́n fóun lé kókó pa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á rò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á rò pé ó dàbí pé wọ́n fún un lẹ́rọ̀ ni ẹ̀ àní wọ́n dẹ́ fà fi ìtura tì ó ní bóun ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá ihò ń jẹun lọ́wọ́ ń sìn ni ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe ọlọ́run ni dójútì lórúkọ jésù ọlọ́run ni dójútì o ẹ ṣe gan ni o.
0: ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ìwé ń jẹ́ tinú bàbá náà sì ń dùn wípé ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi kádùá yìí ti gbà ṣùgbọ́n béèyàn bá tì débi tí fáìlì ẹ̀ wà ó ṣeé ṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn fẹ́ ran jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà ìgbà tọ́lọ́run ti pé ọ̀dọ̀ tàwọn ni yóò ti rí ìṣẹ́gun àti ìwòsàn lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà ọmọbìnrin lati pase baba oloye ewe nje ige adun bi agbe fagori ite ti won je otun oluwawo ile ibadan bi won na ba wa fe dodo won lati oje eleni egun okada tabi moto oke ofa baba asale abe ti nlo de aje aborita pirin eyan sa sokale ni baba asale e ti ri signboard won bagadagbagada nbe oloye ewe nje ige adubi agbe fagori ite otun oluwawo ile ibadan general e kan won la tabi ke kuku pe won si 080-332-60141 ati 080-53-45-9223 080-53-45-9223 Aisone di amale
2: Baba peri akwa ni akoko wale

Àwọn tí wọ́n sọ pé new year new system lọ́jọ́ sí ẹni tó ran yín létí ọdún ti dá méjì ó ti kọjá pọ́ dá méjì báyìí gbogbo new system rẹ alpha gbogbo new system rẹ gbogbo new resolution rẹ alpha gbogbo lo ti bá a dé gbogbo enthusiasm rẹ pé new year agbára ó bó o ni business yẹn ṣó ti bẹ̀rẹ̀ bad habit yẹn ṣó ti filẹ̀ gym tó fẹ́ lọ yẹn ṣó ti bẹ̀rẹ̀ gym àwọn nǹkan dáadáa mèrè mèrè tó ló fẹ́ ṣe yẹn alpha ṣó ti bẹ̀rẹ̀ rẹ̀ ná àbí orí àwáwí ló ṣe wà dẹ́kun ìwà àwáwí rẹ̀ àwọn nǹkan tó yẹ kó o ṣe ṣé ó ṣó tiẹ̀ ti gbìyànjú ṣó ti ṣe ṣó ti gbìyànjú ẹ̀ ná ẹlòmíì kò tí ì bẹ̀rẹ̀ business tó ti fail ìdí ni pé kò bẹ̀rẹ̀ rárá ó rò pé yóò fail ni tó o bá dẹ̀ bẹ̀rẹ̀ o lè mọ̀ bóyá yóò fail àbí yóò succeed alpha ṣé o ti bẹ̀rẹ̀ business ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ ìgbà wo ló fẹ́ gbégbèsè àkọ́kọ́ lórí kíní tó ti fẹ́ ṣe fọ́jọ́ tó ti pẹ́ yẹn àbáwá wí náà ṣe ni kò sówó o fẹ́ kí gbogbo ẹ̀ perfect kó dúró degbédegbé kí gbogbo ẹ̀ dáa kó tó bẹ̀rẹ̀ onítàn tí wọ́n fún yín lónìí ó bá ti dago mọ́kànlá lábẹ̀rẹ̀ ìtàn wa ìtàn wo ni mo fẹ́ sọ náà ìtàn kan bẹ tó ń pè ní ìtàsí àtàn ibẹ̀ ni mò ń lọ lálẹ́ lọ́sẹ̀ tó lọ. A sọ̀rọ̀ bójú rí lọ́sẹ̀ yìí a sọ̀rọ̀ àṣeyàn tán. Ẹ jẹ́ ń gbádùn àlùjọ yìí ń dùn mọ́ mi lára ẹ̀ lẹ́bẹ̀.

ìgbà kan wà tó jẹ́ wípé sísìn nǹkan wà láyé mi tó jẹ́ pé láyé àdìsá nìkan ni mò ń gbọ́ mo kàn like vibe yẹn wà ṣálùjọ ni ṣé voice ni ó ní nǹkan kan tó wà títí latin nípa voice láyé àdìsá wọ́n kàn máa wọ̀yàn lákínyẹmí ara gúdúgúdú kan lélẹ̀ ìyá àlùkàn láyé àdìsá àwọn line up mi lálẹ̀ yóò lẹ́tikẹ́ ọlágbára ni ń jẹ́ bẹ́ẹ̀ torí láìpẹ́ láì jìnà a tún mọ gbọ́ example látọ̀dọ̀ sulé aláhù màláíkà ká tó wá sún kan london delight ká tó wá tún wá gbé gbogbo mi lọ shina peters promise ti mo make lẹ́ẹ̀kan pé lónìí fàájì kẹlẹ́lẹ́ pure fàájì láàláǹfààní àti nílò ká tó lọ sórí storytelling wa ìtànwó ni mo fẹ́ sọ náà a sùn síwájú láìpẹ́ láìpẹ́ láì jìnà yìí ẹ̀wẹ̀ jẹ́ ti ẹ̀ lọ síwájú sulé aláhù màláíkà náà ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ẹ̀ kú ìkàlẹ̀.

0: pé ewúrẹ́ ọ̀hún dé lóòótọ́. Ogun tó yẹ kí wọ́n ṣe sára rẹ̀ ni wọ́n ṣe sí pẹ̀lẹ́po pẹ̀lú yọ̀ pẹ̀lú òkété kíkóre kété pẹ̀lú orógbó kí bàbá ó lè bá gbó gbogbo ẹ̀ ni wọ́n ṣe pátápátá o. Agbórógbó dé kíkóre ọ̀kété agbórógbó dé kó lè bá gbó agbókété dé kíkóre ọ̀kété obìnrin ekóbi obi kú dànù lórí rẹ. Òkú ewúrẹ́ rè láàfi kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe. Lẹ́yìn tí wọ́n parí ẹ̀ tán ọlọ́fin dìde ńlẹ̀ ara rẹ̀ yá gágágá. Kí lọlọ́fin dìde ńlẹ̀ sí bínú ṣe ń dùn mọ́ àwọn tí inú wọn ń dùn náà nínú bàjẹ́ báwọn tinú wọn bàjẹ́ ohun tó dùn máwọn kan ní banú àwọn kan jẹ́ kò dùn mẹ́nu inú ń bí ń lọ̀rọ̀ yìí o. Àṣìyàn tán ìyàwó mi ọjọ́ sí o ṣe mẹ́wàá fún mi inú mi dùn àjò tí mo lọ mo rò pé ní dé mọ́ ni kódà ń gbà mo tún dé tí mo gbọ́ ohun ẹbọ tí mo gbọ́ ohun ètùtù gbogbo èrò ọkàn mi ni wípé ẹlẹ́ran ṣetán tí ó tu o ikú ṣetán tí ó pa òun o òkété ṣetán tí ó ború o igi oko dorí kodò òjòjò ó ṣe wébẹ̀ ọjà òṣùpá ó bomi lójú rètè rètè o òun ti ń tọrọ ọ̀dáríjì ni o wípé kọ́nà ò ṣí bóun bá dágbede méjì ayé òun ọ̀run àṣé bọ́bá kọ̀la kọ̀la ifá ọlọ́la ni ifá ọlọ́la ni torí ìwà aṣìyàntán gba ẹrù ó gbẹrú aṣìyàntán gbẹ̀bọ̀ kí ni ọlọ́fin ò fẹ́ fàṣìyàntán tán kí lọlọ́fin ò fẹ́ fàṣìyàntán tán o gbogbo bí wọ́n ṣe yọ̀ tínú wọn dùn yìí ìyàwó ìyáálé ilé tó ń yọjú lójú fèrèsé kí wá ní ìyáálé ilé fẹ́ ṣe lákòókò yìí o kí ni ìyáálé ilé fẹ́ dánwò. Arábìnrin ọ̀hún ìyáálé ilé ìwà wò pé òun ti mọ nǹkan tóun ó ṣe tí ó ka ìyàwó yìí lára dáadáa tí ó sì bà á jẹ́ tí ó jojú rẹ̀ níwájú ọkọ rẹ̀ yìí ó ní ọ̀ràn ńlá kan ń bẹ tó yẹ pé kò sẹ́ni tí wọ́n dá a sí lọ́rùn tó bọ́ ń bẹ̀ rí ọ̀ràn ńlá ọ̀hún rò wọ́n á dá sí lọ́rùn. Nínú agbo ilé ọlọ́fin ọ̀tọ̀ níbi tí aṣìyàntán máa ń sùn nígbà mí torí ìdí èyí ó rọrùn láti dá ọ̀ràn bọ́ lọ́rùn lọ́wọ́ alẹ́ ọ̀hún ìgbà tó di òru gànjọ́ tọwọ́ pa tẹ́sẹ̀ pa lọ́jọ́ kan arábìnrin tó jẹ́ ìyàwó ilé yìí ìyáálé ilé yìí ó wá lọ wá nǹkan kan tán ń pè ní gbòǹgbò àwọn igi ńlá ọ̀hún tí wọ́n pé wọ́n lè tán bá bà á mọ́ nǹkan lórí báyìí nǹkan ọ̀hún ó ti mẹ́mìí tí ó mì kẹ́yìn nu ọba jáde síta bó ṣe yọjú sí ọwọ́ ọ̀ta pẹ̀lú igi ńlá lọ́wọ́ ẹ̀ ló bá rí ẹkùn kan tí ń lọ níwájú tí ń gbàwájú ààfin kọjá lọ arábìnrin yìí kò mọ̀ pé ẹkùn ní ń lọ gbogbo èrò ọkàn rẹ̀ ni wípé ajá ọlọ́fin ní ń lọ kò mọ̀ pẹ́kùn ni lọ bá tẹ̀lé ẹkùn yìí ń yọ kẹ́lẹ́ lẹ́yìn ẹkùn yìí bẹkun se yo ti ni yiyo tekun yo na larabirin yin yo tele leyin ori daju pe ohun ti de eyin ekun yi die ewon ko kun kusu lo ba da nti nbe lowo re lo ba da bori ekun e won aja
1: audio jungle
0: ekun subu lule were lekun na ku arabirin ohun ba mu ekun lo ba wo owo turutu owo turutu o lo re wo si waju ile ni waju yara ibiti arabirin asian tan sun gbogbo ero okan re ni wipe bohun se ko ki gbe ekun yin lo si enu ona re

báwọn èèyàn bá jí tí ọlọ́fin wá ajá rẹ̀ tó fẹ́ràn dáadáa bí ò bá rí ajá yìí tán wá rí wípé ẹnu ọ̀nà lé aṣẹ́yàn tán níbẹ̀ yóò rọrùn fún un láti sọ pé òun rí nígbà tí ń pa á lórúgànjọ́ òun ló pajá ọlọ́fin arábìnrin bá lọ jókòó yàrá rẹ̀ ẹ mọ̀ pé bíyàn bá ṣiṣẹ́ bí ń gbà mí ọjọ́ awá mọ rìn kéékèèké ó retí àsìkò tí ilẹ̀ ó mọ̀ ilẹ̀ kọ̀ kò mọ̀ ó dàbí ìgbà tí òru ti di méjì lọ́jọ́ tá à ń wí ni ó jókòó títí kílẹ̀ ó mọ́ ohun ó lè ba àrẹ́yìn ìyàwó òun ìyàwó tí wọ́n gbé wọlé ìyún aṣẹ́yàn tán

0: wá sí bàyí. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ̀ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ kóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtúra
1: àtúra. Lona. Elé ìtẹ́yìn kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: Owó ìgbà wo lẹ wá sí bí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bíi January. Ẹ ti parí ẹ̀ lẹ́nu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ wọ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ni o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú olórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: Orí ọ̀fẹ́ ṣe kó méjì ṣe
1: kọ́. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti dé ti tì.
4: Ó ti dé ti tì.